0: oruko Jesu gba ope wa adugbegbe mu ajilayo ta lafia loni gba eyin wa ogo ni fun oruko yin oruko mi ni alfa mose ademola gbopola oluwa bi atin lo loni oro inu we joel ori keji ese karun din ni ogbon so pe emi o si mu odun won ni pada fun yin wa eti esu ohun iru kokoro jebejebe ati iru kokoro beji ati iru kokoro jebejebe miran ti fi je awon ogun lati mo ti ran si arin oluwa le ohun mo mo odun pada gbogbo bi to ti sonu ogo to sonu oluwa yo da pada fun wa ri ayo nla wa ri ogo nla ma so re tinu bo ti nlo laaro yi olorun yo yi pada fun yo ba o pade yo se lore yo munu re dun gbogbo awon ohun to sonu laye olorun to dara fun e olorun yo da pada fun wa ri ogolo nigbati wa fi de ni ale oni wa gbegbe ope o ogo ni fun olorun loke orun Jesu Christi oluwa wa
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكرا وكو جمعة نقي السلام عليكم ورحمة الله wabarakatuhu gẹgẹ bi ise wa lónìí tá a máa fi bara wa sọrọ òun náà ni pé man lam yatagadha qalbahu bi nuril iman fasayara li izzata fil amwali wal ashiya la bil iman wal a'mal ọkàn ọmọ èèyàn gẹgẹ bi ọlọrun ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọrun ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ ìmánì tí ó máa jẹ ọrọ tí ó máa mú súnmọ ọlọrun ọba tí ó máa jẹ ọrọ tí ó máa fọ ọkàn mọ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọlẹ ọlọrun jẹ tá a bá ti fún ní ìmánì ọlọrun ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ó máa rí tí ó máa bàbàrà rẹ yóò máa wá hàn níbi iṣẹ wa yóò máa hàn níbi iṣẹ wa bẹẹ bá rí èèyàn tí ń jalè inú ọkàn rẹ ní ẹ wò bẹẹ bá rí èèyàn tí ń gbé nǹkan bẹẹ bá rí èèyàn tí ń da nǹkan rú bẹẹ bá rí èèyàn tọlọrun tí ó kú láàrẹ má bá ní má ba kíní ìjẹ aníkíní fi séèyàn ọkàn rẹ ní ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọrun tó bẹrù ọlọrun in tọlọrun ọba fẹhun ni ibẹlẹ ti máa rí ara rẹ tí ó máa ṣe èmi náà ni ọmọ yayin muhammadu maruf abiodun bin abdul malik mudiru daril qur'ani wal hadith li ta'limil arabi wal islami wassalamu alaikum wa rahmatuhu wa barakatuhu

ọmọ yẹn ti kú sẹ. Èyàn bímọ mẹ́ta, iná ọmọ mẹ́ta dẹ̀ tó yẹ. Ọ̀nà àbáyọ kan tí mò ń rí lọ yìí, mo fi lè rẹ̀ ṣe ọ̀nà ìyá jì. Olúwa ní ká ní ìyá rẹ̀ lè bí ọ̀dọ̀ ọmọ yẹn láàrin ìsìn sí ọgbọ̀n ìṣẹ́jú. Ọmọ yẹn lè dè. Tàbí tó ń bá lè bí ọ̀dọ̀ ọmọ yẹn ọgbọ̀n ìṣẹ́jú sí ìsìn, ọmọ yẹn lè dè. Eré wo lèèyàn fẹ́ sá láti bí ọ̀nà gbọ̀ngàn? Eré wo lọ fẹ́ sá láti Ìbàdàn lọ sọ́nà gbọ̀ngàn? Àti gba ọmọ méjì kú, ó dunnú gbogbo. Ẹyọ kan tó kù tí wò lójú ti kú báyìí. Kí ni ó ṣẹlẹ̀ sí? Dábàá fi ilẹ̀ báyìí, ó lè lọ fúnra rẹ̀ kó sẹ́nu mọ́tò. Torí àmọ̀ pé ibi tó kù fún un láyé ti tán.

0: gbogbo ẹyin ọmọ Ọlọ́run bí yèmi ò bá sí kí ni yèmi ò ní sí ṣe testimony ojoojúmọ́ ni àbí àṣẹ tí ń jáde ní gbogbo ìgbà àbí tí bàbá mi ológun àjọbọ ń dánwò nínú ayé àwọn ọmọ Ọlọ́run ìyèmí sí o gbogbo ìyẹn ní Jésù ò mà ṣe à ń tẹ́ ẹ bá wojú pátákó wa ní church this is defined overtaking by testimony ohun tó fi lé wọn bá tó fi yà wọn lẹ lọdún yìí ó ní ẹrí bíbélì sọ pé we overcome the devil by the blood of the lamb aṣẹ́gun dragoni náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́-àgùntàn and by the word of their testimony èyàn ò tí ì di aṣẹ́gun àfìgbà tó bá tó bẹ̀rẹ̀ sí so ẹ̀rí bó ti wulẹ̀ kí ẹ̀rí yẹn ó bí ń tín tó sà ìwọ sọ jáde kò wá ohun tí bàbá mi ológun àjọbọ kò ohun tí ó tún gbé jáde bó ọba ti dúpẹ́ tilẹ̀ ìmí ò tún jáde tún dúpẹ́ tilẹ̀ ìmí ò tún jáde àṣírí àwọn ọmọ Ọlọ́run yẹn ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀yin wo ẹ̀jẹ̀ ń bí gbogbo àkọ́bí ọmọ ń bo lẹ̀ wà ẹ dìde ẹ̀yin lẹ lọ́la o ẹ̀yin lẹ ní ọ̀la o is still the festival of the firstborn a sì tún wà lẹ́nu ẹ̀ ẹnìkan ní wòlíì wọ́n lẹ fáwọn firstborn ní nǹkan kan èyí tó fún yín èyí tó fáwọn firstborn lọ́la náà ní sunday service bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run gbogbo firstborn ti bá ń gbọ́ mi ni ọ̀mọ̀lú tó wà bẹ́ẹ̀ ní sì fún ọ ní anointing oil gbogbo èèyàn ní tiẹ̀ fún anointing oil àwọn tí wọn ò sí ń bẹ̀ at least bí mo ṣe ń lọ sékòó ní ìsìn mo ń lọ fáwọn kan anointing oil mo gbọ́ ni ẹnìkan ní mbọ̀ lẹ̀ ń bọ̀ ni ó sòdí mo ń bọ̀ ẹ̀yin wo lẹ fẹ́ testimony ọ̀fẹ́ kí Ọlọ́run kọ́ bí owó ọ̀fẹ́ gbòhùn ara rẹ ọya dìde tí ò lè bá mi kí hallelujah ńlá méje àti ògo méjì òní náà so ní gbogbo bí tẹ́ ẹ bá wà somebody stand up and shout seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ògo méjì ògo ògo fún mẹ́sàyà ọyẹ gbé ẹsẹ̀ mẹ́ta síwájú tẹ́wọ́ sí mi mo dúró nínú ìpè tí ọlọ́run fi pè mí gẹ́gẹ́ bí ìwòlé ọlọ́run mo sọ tẹ́lẹ̀ pé bí wọ́n bá jẹ́ òsì àmì ní ìgbà mẹ́ta tẹ́nìkan gbọ́ ọkàn ṣe lóhùn òkè ẹnìkan kan gbọ́ ìbá àṣẹ ti bẹnu léyìn mo sọ lórúkọ ọba bátọ́mọ àti tẹ̀mí mímọ́ oṣù yìí ni wà ní testimony sọ̀rọ̀ in the name of Jesus ẹ̀yin ọmọ ọlọ́run ṣé ń ṣàṣírí tọ́pa testimony fún ọ bí ìwọ náà bá fẹ́ ìwọ gbọ́ tẹnìkan gbọ́ testimony ìwọ náà sọ testimony àṣírí tó wà níbẹ̀ nìyẹn ẹ má bínú pé mi ò wàásù bíi alára láàárọ̀ yìí àti lánàá bẹ́ẹ̀ náà ni ìsìn ní wàásù bíi alára lọ́la ìròyìn ayọ̀ ti kúnlẹ̀ àní kété tó bá ti lè gbọ́ tiẹ̀ náà jáde ẹnìkan ní wòlíì wọn lẹ̀ ń bọ̀ lẹ́kọ̀ọ́ mọ̀ ń bọ̀ lọ sódì even mo ti fẹ́ débẹ̀ tán gan seven ni sí nine so ìpàdé ìdájí ni n ta bá ṣe ní seven sí ó wá pẹ́ wájú 9:30 ní jalisco field engineer ẹ jẹ́ kí pastor tóbi ọ sọ ibi tá à ń bọ̀ ní osòdì mo ti sọ lánàá so àti bí fún àwọn èèyàn àwọn bí ọyá bí àwọn 5000 máa fún ọ anointing oil ẹ̀mí ọlọ́run ló ní kí n ṣe bẹ́ẹ̀ testimony anointing oil.
1: Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lóṣòdì tẹ́ ẹ wà ń ṣógúnlẹ̀ tẹ́ ẹ wà lájàwọ́ estate tẹ́ ẹ wà ń 7 and 8 gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ń muṣin gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń bọ̀ láti kétu alápẹ̀rẹ̀ gbàrígà gbàgádà ẹ bèrè oṣòdì bọ́ládé bus stop ẹ sọ pé ń lọ jalisco field lẹ́yìn oṣòdì sọ̀lọ̀ local government God bless you.
2: Orúkọ mi ni Temitope Awi láti United Kingdom.
3: Láti lẹ́ti wá. Àwọn èrò London wọ́n wá bá mi Nàìjíríà yìí o. Bí n bá gbọ́ tó ṣe àmì ọ̀nà tiẹ̀ náà ṣe. Yes sir.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí fún oore ńláńlá tó ṣe nínú ayé mi. Nítorí nínú ọmọ bàbá mi kò sẹ́ni tó kúrò lórílẹ̀-èdè yìí.
3: Kò sẹ́ni tó kúrò ní Nàìjíríà
2: yìí. Kótó rí pé mo wá sí orí òkè yìí mo ti lọ embassy gba mẹ́rin
3: four
2: times tí ò sí kankan tó jáde láti bẹ̀ ṣùgbọ́n ní 2023 June precisely mo wá síbí láti tú ọmọbìnrin kan ọ̀rẹ́ mi Olúwatóyìn ó wà ń bí
3: ó wà ń bí
2: ó máa ń ó fẹ́ràn yín gan o ma advertise yin bo program yin losan loru ṣugbọn nigba ti mo wa si bi ni ju yen mo mu passport mi dani mo wa se prayer e de ni ka se ore kekere bi 5000 naira mo gbiyanju mo se igba to da November mo lo si embassy UK embassy won fun mi ni visa working visa 5 years.
3: 5 years working. Now where bo ba ni passport e wo na na gbogbo eyin te n gbo mi nle won la won ko si enikan ni omo ya won to koja border yi ori ti won ni itan iran ti change me ma nu ti wu o lo ko to di July a ma mo bo yo le si ami pelu agbara ona ti e na si agbara to si na fun baba yi kan si ami o si na fun won na. Sit down, walking visa. Say it one baby.
2: Mo ti lo lati 2024 January 2024 ni mo lo. Ninu 2024 na ni mo se visa awon omo mi.
3: E se visa ta awon omo yin.
2: Mo de wa ni 2024 October 2024. Lati gba yen. Mo ma ndo ipe baba mi wo.
3: En do ipe mi
2: wo. Mo ma ndo wo. Igba mi mo le fe wo train. To ye pe ti ba ti miss train mo ma lose ise mi mo ma miss ise lojo yen. Ma so pe to ba je iwo lo pe ode kule pafra iwo tro yin oni lati delay fun mi ki duro ki wole ko to gbera
3: catch
2: o ma sele lai meye igba be to ye pe ti ba ti wole be after ti ba wole tan ni tro yin ase ma lo
3: ha
2: mo gba pa ni pe baba yi olorun si nlo won gidigidi to ma so pe ogule nlo o te wa lorun ka ma se lo
3: bi owo yen lori won e ti omo melo la mo yin awon melo
2: meta
3: la won omo yin a gbe owo lori e si ti ko mete ta wole ati
2: yawo
3: se bi e tin sise
2: ben
3: so testimony na le wa so nle bayi
2: ben mo wa respect e ba ni gba birthday yin mo jade ṣugbọn ona okan mi
3: okan yin e tun wa ni nsin awon fe mo wa le lo so sunu o olorun to ni gbogbo ona o ni emi ni ona gbogbo eyin te wa nbi ti ona nwo ti won na fe ma lo Canada o fe lo US o fe lo UK o fe lo Germany o fe lo Australia bo ba se mo ye o ase to si ona fun baba yi ko to di osu July ase ko si ona fun won na baba yi mo gbadua gbogbo ire te fe laye ko bere si jade fun yin ọ̀nà tún tì mọ yín mọ ẹ ti break record o you will always be the best aṣẹ ti mọ bẹẹ àwọn ìyàwó yín àtọmọ yín bẹẹ ń bẹ báyìí nice ẹ díjú o wọn ya pants ìlú mi ni èmi náà gba pants n tí mo kọkọ bọwọ bá nìyẹn ẹnìkan nínú ẹyin méjèèjì wà ná pants tally ọdà bínú tán wà ná dọlà.

0: Amiun. Èmi ọmọ yín lórí afẹ́fẹ́ ni o, Kẹ́hìndé Akíntóye lorúkọ mi, mò ń pè láti Agbára. A kú programme àná sà, a máa pọ̀ sí ni o, a ní pẹ̀jì. Mo a ní a máa rí owó ìfà, mo rí owó lémi o. Abáyé parí 77 lánàá yẹn ní ìrọ̀lẹ́. Ọ̀rẹ́ mi ní UK send mi ní 60,000. The beginning of this month náà, one of my brother láti UK, ó send mi ní 50,000. Ó ní kí n fi support owó school ọmọ mi, àbábá mi pé ń dájú o. In fact, mo rí sister ìbóyè ń pọra mọ́lẹ̀ lánàá pẹ̀lú 20,000 torí à láti gbà. Mo ṣe ní kí n give ẹ̀rí mi o. Ẹ̀rí mi ṣẹ̀ máa pọ̀ sí, kò ní pẹ̀dẹ̀. Àníwá yín ti bàbá mi, mọ́nà 90. Ẹ bá mi kí mama, ẹ̀rí mi nìyẹn, ẹ bá mi gbé ẹ̀rí mi o. Torí ẹ ti ní ẹni tó bá sọ ọkọ tó lọ́hún ń ṣe fún un. Kò ní èlé tó gbà, kò ní bàjẹ́ bọ̀, kò ní rí mi gbà mọ́. Ẹ̀rí mi nìyẹn o, bàbá mi, ẹ ṣe o. Ọmọ rí yín bọ̀ o.
1: Nash, ẹ jẹ́ kí n wá pé gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run dìde ńlẹ̀. Àtàkọ́ bí ọmọ o, àtàbí gbẹ̀yìn o, àti ìwọ tó kọ́kọ́ ṣe dáadáa nínú ìdílé o, àti gbogbo ẹ̀yin àròlé, ẹ wá náwó. Bàbá gbà fẹ́mi náà lóṣù yìí, mo fẹ́ sọ ẹ̀rí. Ìjọ jẹ́ mọ̀ pé inú Kristi, ibẹ̀ nìkan ni ẹ̀rí pin sí. Òun ló jẹ́ wọ́n mọ̀ pé orúkọ rẹ̀ ní ìyanu nínú ìwé Àìsáyà. So kò sẹ́nìkan tó bá bá wa gbàdúrà yìí. Ó ní ké pè mí, Jeremiah 33:3, èmi ó sì gbọ́, èmi ó fòun ńlá àti alágbára tí wọ́n mọ̀, màá fi hàn ọ́ náwó èèyàn méjèèjì. Bàbá mi, nítorí ikú àtàjíǹde rẹ, fààyè gba ẹ̀rí inú ayé tèmi náà, mo fẹ́ sọ testimony mi, gbé testimony mi jáde lórúkọ bàbá tọmọ àti ti ẹ̀mí mímọ́. Wá kígbe bàbá, ẹ̀yin àkọ́bí ló lélẹ̀, àkọ́bí ni mí. Olúwa ló ní ká pa láṣẹ mẹ́ta, ló ní káwọn àkọ́bí ọ́ àpíà kí wọ́n yọ sóun nílé òun, kí wọ́n yọjú sóun, torí òun ló ní àkọ́bí. Àkọ́bí ni mí, ògo ilé bàbá mi gbé kọ́ mi lọ́rùn. Àìsáyà 22:24, ó ní gbogbo ògo ilé bàbá rẹ̀ láwọn sì fi kọ́ lọ́rùn. Olúwa àkọ́bí ni mí, ògo ilé bàbá mi, Ọlọ́run fi kọ́ mi lọ́rùn. Ẹ jẹ́ máa lọ sí Osòdì. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Osòdì, Jalisco Field tó ń bẹ ní Osòdì, ní Mọ́fọ̀lúkù ni màá ti pàdé. Ibẹ̀ lẹ́ ti pàdé Jésù nú ayé mi. Àwọn àkọ́bí ibẹ̀ màá tún gbàdúrà. Gbogbo ẹni tó bá wà ńbẹ̀ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run tí ò tí ní anointing oil, because anointing oil gangan ni ó wà fún testimony lóṣù yìí. So màá fi lé yín lọ́wọ́, màá sì sọ bẹ́ẹ̀ ṣe máa lò. Ó bá ń gbọ́ testimony nìkan òjọ̀ kan bó ṣe ń lọ nìyẹn. Ẹ jẹ́ kí n mẹ́nu kó ń bẹ̀ yẹn. Tó bá wá di ọ̀la, ìsìn méjì náà láṣẹ ní Wema ní agbára Ọlọ́run. Gbogbo àwọn ọ̀dọ́ láti 13-30. Àtàwọn àkọ́bí tó ń bẹ ńbẹ̀, àtàwọn tí ó join, àwọn tí ó join, gbogbo ohun tí mo fún wọn ní Jesus City. Ẹ̀mi Olúwa ní at least nínú ìsìn méjèèjì, àwọn 225 fi nǹkan kan lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run. Gbogbo èèyàn náà ló ti ní lọ́wọ́ tẹ́lẹ̀. Lágbára ẹni tó ní ayé àtọ̀run, ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ àwọn 13-30 ní aago méje sí aago mẹ́sàn-án, ó kọjá ìṣẹ́jú 15. Ìsìn ẹlẹ́ẹ̀kejì wọ́n bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án, ọ́ọ̀lù wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìgbà tí ó bá fi di 12 ìyẹn náà ti wá lé. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tẹ̀lé mi lọ fún ìrìbọ mi, mo sọ ní ọjọ́ Sunday, àátún pàdé, a ti ṣe ìrìbọ mi lọ́sẹ̀ tó kọjá yìí. Ẹ jẹ́ mọ̀ lọ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ní ìdá mẹ́wàá, gbogbo àkọ́bí ọmọ lolúwa sọ fún mi. Ẹ gbọ́ o, ó ní àkọ́bí ọmọ ẹrú ẹ̀bọ 1200. Ìkọ̀ọ̀kan dúró fún 1100 lóṣù kọ̀ọ̀kan. Ẹ̀yin tẹ́ bá wá jẹ́ àkọ́bí tó ti láǹkì ru 12,000 gẹ́gẹ́ bí ẹ̀bọ, kí wọ́n da owó rẹ̀ pọ̀ mọ́ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àkọ́bí ẹrú ẹ̀bọ 1200. Mọ̀mọ́ rú ẹ̀bọ 1200 fọ́mọ rẹ. Olúwa mọ̀jẹ̀ ó ṣẹrú àbúrò rẹ. Ìyín tó máa sọ̀rọ̀ síwájú àti síwájú. Tọ́ ọba ni lónìí ṣe, bọ́ọ̀bá sì ni lónìí ṣe lọ́la, kò bá nǹkan kan jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìdá mẹ́wàá fi lélẹ̀ níwájú Olúwa. Account number church rẹ̀ 1966-36-38-73. Access Bank, Comfort Life Mission International ni ó gbé jáde. Bíyìn ọ̀bá yé yín sí, ẹ lè lo eléyìí 2017-42-90-47. Comfort Life Mission International nìyẹn ní ó gbé jáde. First Bank sì nìyẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí, ẹ wá kúnlẹ̀. Ẹ̀yin tẹ́ máàkì wedding anniversary yẹn, ẹ jẹ́ ń sọ tẹ́lẹ̀. Ẹ jẹ́ máa lọ sí Jalisco Field ní Osòdì. Ẹnìkan ní wòlíì ẹ̀ fún wa lẹ́sẹ̀ Bíbélì tá a fẹ́ kà. Ẹsẹ̀ Bíbélì tí ọmọdé àtàgbà wa yọ kà lónìí, òun ni ìwé Nehemiah chapter 1 sí chapter 6. Ìwé Nehemiah chapter 1 sí chapter 6 gbogbo eyan omo olodun ti won bi loni oye wa kunle mo nawo mi soke aye to da ju laye oni ki olodun ko ji egbe lati se lo to mark birthday re lato ni lo te mark wedding anniversary yin ki donu ko mo subu lu ayo e o se rere dupe po tun re mi o dupe o mo kan bi gbogbo eje cake elomi omo sonje ka ka ki ko ni ran ti eleda re wi nkan se ka tun fowo re polowo se olodun ayo ni eyin na da si pelu account number yen gbogbo eyan omo olodun fe send the testimony elo number e jo loud ko neat 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin God bless you.

0: ojú sí ọ̀nà kẹta.
1: Bó
0: o ṣe kígberi.
1: Dàgbẹ́ bá ti pọ̀.
0: Hosanna.
2: Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna.
0: Ọ̀nà kẹrin iye.
2: Iye. Iye. Iye. Iye. Iye. Iye. Iye.
3: Praise the Lord. Orúkọ mi ni Sunday Olaosebi Kọmọ wá láti Kubwa. Ó ṣẹlẹ̀ pé that was 2023. Tẹ́ bá mọ H medicine tó wà níbí báyìí ní Gusape. Èmi mo bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn láti inú foundation títí a fi parí. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti wá parí iṣẹ́ yẹn, that was early this year, January. Láti ìgbà nìkan ti dá dúró. Ó dúró pátápátá ní Gute bí oṣù méje mi ò rí kankan lọ. Kí ló wá ṣẹlẹ̀? Mo ṣà ń gbọ́ program jáde lórí rédíò. Nígbà tí mo wá ń gbọ́, ó wá ṣẹlẹ̀ pé wọ́n ní ká kó irinṣẹ́ wa, ká kó sí orí pẹpẹ ibi tá a ti ń gbàdúrà. Mo wá kó irinṣẹ́ mi torí ayọ̀mẹ́dà ni mo wá kó síbẹ̀. Ibi tí a ti ń gbàdúrà tí jáde ti ń lé àdúrà fún wa, ọ̀pọ̀lọ́kàn jáde láti inú carpet.
0: Ọ̀pọ̀lọ́.
3: Bẹ́ẹ̀ ni sà, níwájú ọlọ́run àti ènìyàn, ọ̀pọ̀lọ́ jáde. Mo pa ọ̀pọ̀lọ́ yìí kò fẹ́ kú, mo wá mú anointing, mo wá dà lé lórí. Ibẹ̀ mo ti wá pa. Mo wá fẹ́ gbé ọ̀pọ̀lọ́ yẹn pé kí n gbé wá.
0: Ẹ má gbé wá.
3: Ibi tí mo gbé sí, atẹ́kùn kan gbé lọ ni. So lẹ́yìn ìgbà náà, mo ti mo máa ń gbàdúrà. Ìdí kan tún jábọ́ láti orí òkè ni. Láti gbà yẹn, níwájú ọlọ́run àti ènìyàn. Bí wọ́n ṣe ń pè mí bíbá yìí, náà ń pè mí lọ́hùn. Bẹ́ẹ̀. So even gan lánàá nísìnyí, wọ́n ní kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ kan lọ́la. Lọ́tún la nísìnyí, wọ́n ní kí n tó wá bẹ̀rẹ̀. Wọ́n dá dúró fún èmi náà.
0: Another one.
3: Bẹ́ẹ̀ ni sà.
0: Wọ́n wá ń dáṣẹ́ dúró fúnra wọn.
3: Bẹ́ẹ̀ ni sà.
0: Ọ̀pọ̀lọ́ ló jáde. Òkúta ló ń jẹ́ bẹ́ẹ̀. Gbogbo tó ń bẹ gbélé tójú rẹ̀ ò rí.
4: Jesus.
0: Holy God. Ọlọ́run tí gbogbo ipá wà lọ́wọ́.
5: All the ones all power.
0: Yóò gbé ogun rẹ̀.
5: Amen. Sọlọ yóò bá ti.
0: Agbára Ọlọ́run.
5: The power of God.
0: Olóńtẹ̀rí gbogbo
5: òkùnkùn. He drop out down every darkness.
0: Nínú ìwé Mark.
5: In that book of Mark.
0: Chapter 9.
5: Mark oríkẹ̀ sọ.
0: Verse 23.
5: Ẹsẹ̀ kẹta ìdánilógún.
0: Only all things are possible.
5: Ohun gbogbo ní ṣíṣe.
0: To them that believe.
5: Fún àwọn tó bá gbàgbọ́.
0: Àwọn tó gbàgbọ́
5: ni. Those that believe alone.
0: Gbogbo èyí tẹ́ ẹ gbàgbọ́.
5: All of you that believe.
0: Tẹ́ ẹ gbọ́ mi lọ́wọ́.
5: Àjọyẹ̀ mẹ́fẹ́ sẹ́kẹ̀.
0: Ó dìde fún ọ.
5: Amen.
0: Ohun tó wá ṣe láyé.
5: What you came to do in the world.
0: Tó bá ti gbàgbọ́.
5: Once you believe.
0: Ó máa rí ṣe.
5: Surely you believe.
0: Gbọ́ eléyìí o.
5: Hear this.
0: Àwọn agbára kan wà.
5: There are some powers.
0: Tí òkùnkùn ń lò lé
5: àwọn ènìyàn. That they do to bad people.
0: Òun là ń dí pẹ̀lú
5: weekend. That's what we are dealing with this weekend.
0: Presently by.
5: Lọ́wọ́lọ́wọ́.
0: Òní Saturday.
5: Today is Saturday.
0: Abuja la máa wà.
5: We are at Abuja.
0: Gbogbo orílẹ̀-èdè ayé.
5: All the nations of the world.
0: Tó o bá ní èèyàn ní Abuja.
5: If you have people in Abuja.
0: Bá mi pè wọ́n.
5: Please invite them.
0: Wípé ẹni tó láyé àtọ́.
5: That hit our 7 and 9.
0: Ó rán mi sí wọn.
5: As said the prophet today.
0: Ìyẹn ni alẹ́ yìí.
5: That is tonight.
0: Àyàfà lẹ́gẹ̀
5: ló sọ. This very night.
0: Àárọ̀ yìí la máa ṣe cancel.
5: This morning they'll be canceling.
0: Láti aago mẹ́sàn-án.
5: From 9 a.m.
0: Ní ìpàdé àárọ̀.
5: The morning program begins.
0: Títí di aago méjìlá.
5: Up to 12.
0: Gbogbo ẹyin tí ẹ ti rò pé ọjọ́ mẹ́ta ni ìpàdé.
5: Do that thing program just 3 days.
0: Ọjọ́ méjì ni o.
5: It is 2 please.
0: A ti ṣe kan lánàá.
5: We found one yesterday.
0: Ele tó kù báyìí.
5: The remaining one.
0: Ó là ń ṣe lẹ́ni.
5: It's
0: all about you
5: today. By tomorrow morning.
0: Gbogbo àwọn tó ń bẹ ní Èkó.
5: All those in Lagos.
0: Ní àárọ̀ ọ̀la.
5: Tomorrow morning.
0: Ní Ìkòròdú.
5: Àti Ìkòròdú.
0: Àti Fágbà.
5: Àti Fágbà.
0: Láti máa pàdé.
5: We are going to meet.
0: Láàárọ̀ ọ̀la.
5: Tomorrow morning.
0: You have to make it a day.
5: O gbọ́dọ̀ wà níbẹ̀ o.
0: Gbàmígbàmí là ń gbà.
5: Don't accept for everything.
0: Ẹnìkan ìgbà mẹ́sàn-án
5: lóru. Someone we have known that they
0: have not been there.
5: Àwọn
0: tó ń bẹ ní Àjà.
5: Those in
0: Àjà. Má wà
5: ní
0: Àwọn yẹn máa gbà ọ́ lálejò
5: láìpẹ́
0: yìí. Ẹ wà ń bẹ̀. Ẹyin tí ẹ wà ní Ògìjọ́.
5: Lọ́sàtò Ògìjọ́.
0: Hospital Road.
5: Hospital Road.
0: Lẹ́yìn yìí nìyẹn.
5: Ibẹ̀
0: ni church wa. Ẹyin tí ẹ wà lábẹ́kúta.
5: Lọ́sìn Abẹ́kúta.
0: Ọ̀pákúadìgbẹ́.
5: Tèmi
0: tọ́pẹ́ bọ́ọ̀sọ̀. Lẹ́tì pàdé. Èkìtì.
5: Èkìtì.
0: Our Lady.
5: Our Lady of Fatima
0: bọ́ọ̀sọ̀. Ìyẹn ní Èkìtì. Ògoyin fọ́n. Ògoyin fọ́n. Ẹ̀rí ànú. Orí òróró tán pè ní solution
5: wa. Ìwádìí kan solution
0: wa. Ó là ń kó jáde lọ́la.
5: Ìjọba
1: bring it out.
0: Àwọn agbára wo.
1: What power?
0: La gbọdọ̀ di
1: pẹ̀lú. Must we deal with?
0: Gbogbo ẹni tó bá fẹ́ kìrànṣẹ́ fún.
1: All those that want their future to actualize.
0: Gbogbo ẹni tó bá fẹ́ dókè.
1: That want to get to the top.
0: Gbogbo ẹni tó fẹ́ yanyọ láyé.
1: That want to go to
0: the top. Agbára àkọ́kọ́.
1: Number one power.
0: O náà ń pè ní ọ̀fà.
1: Is arrows.
0: Evil arrows.
1: And one fire.
0: Oh my God.
1: The minimum.
0: Wọ́n ti tá sí ẹlòmíì.
1: They shout to some people.
0: O ti di aláìsàn.
1: That become a sickness.
0: Wọ́n ta ọ̀fà sẹ́lòmíì.
1: They shout to some.
0: O di onígbèsè.
1: They become a debtor.
0: Wọ́n ta ọ̀fà sẹ́lòmíì.
1: They shout to some.
0: Ayé ẹ̀dá.
1: They are left to scatter.
0: Wọ́n ta ọ̀fà sẹ́lòmíì.
1: They shout to some.
0: Ó bẹ̀rẹ̀ sí tọrọ jẹ.
1: They started to beg.
0: Ibi ẹlòmíì gadé.
1: Where the dog ti
0: ọ̀fà ti bá.
1: Where the arrow met.
0: O ti padà sísàlẹ̀.
1: Mo
0: pe
1: Jésù. I call on Jesus.
0: Gbogbo ọ̀fà yé. Iná gbé jáde. Ọ̀fà tí ayé ta sí ọ. Tí ò jí o lọ́jọ́ ayẹyẹ. Ọ̀fà tẹ́ ta sí ọ. Tó o fi dìde. Iná jó. Iná jó. Iná jó. Àwọn kan ọ̀fà yẹ bà wọ́n lórí
1: mi.
0: Àwọn kan ṣe ni wọ́n tẹ nǹkan mọ́lẹ̀. Àti gbà yẹn. Wọ́n ti da láìsàn. Àwọn kan ara ọkùnrin náà ti pàdé ọ̀fà. Àwọn kan arọ obìnrin náà ti pàdé ẹ. Sori gbogbo tó ń pè ní ọfà.
1: A ní ti kọ́ dibú àrò.
0: Agbára Ọlọ́run lè gbé.
1: Ó ní bọ́ ọ̀gọ́ ká pósí
0: dájú. Bí bẹ́ẹ̀lì wípé Matthew 19 verse 26 only with men this may be possible but for with God all things are possible. How many things? How many things? So inclusive your matter. Ọ̀run lè ṣẹ́ ogun rẹ̀. Ó lè gbé ọfà mi. O le ja ide. O le tu ide. O le gba ẹ. Lọ́wọ́ ogun agbẹ́ni mi.
1: Mo
0: pàṣẹ ọ̀gá fún òkè o. Ọfà jáde lára. Ìyípo sọ pé ọfà. O sọ sókè. Kígbe ẹ̀gán. Jáde lára. Ọfà. Jáde. Ọfà. Jáde. Ọfà. Jáde. Akọ̀wé rẹ̀ pé. Ephesians chapter 6 verse number 12 kì í ṣe ẹ̀jẹ̀ tàbí ẹran ara là ń bá jìjà kadì àwọn aláṣẹ ibi òkùnkùn ayé ẹ̀mí búburú ojú òṣìṣú àwọn là ń bá jìjà kadì nínú Matthew 11:12 ó ní láti gba Jòhánù Baptist yẹn ìjọba ọ̀run di àfágbára wọn àwọn alágbára ṣe kí ni
1: wọn
0: ẹni ayé bá ta lọ́fọ̀ kó mọ̀ dákẹ́. Gbé ẹsẹ̀ sọ pé ọfà jáde lára ọfà jáde jáde oyè oyè badabadabada yéèdi abada ayé ayé agada balẹ̀ ẹsẹ̀ ọfà jáde lóko jésù lóko jésù ayé agada balẹ̀ yéè dédédédédédédédédédé. Olúwa wa bàbá mi ní sọ fún ẹ ọfà yẹn ẹlẹ́rù gbé ó ń kejì ta ma ma dín pẹ̀lú o ni wọ́n pè ní ìwúlò o ẹwù ayé wọ́n gbẹ̀rù ẹlòmí àyà ayé ẹ̀ wá ń rakọ̀ wọ́n di ẹrù lé ọlọ́run orí rẹ̀ kẹ̀ wúwo ẹ̀yẹ kan gbọ́ mi àgọ́ yá wúwo bíi tẹ̀yàn méjìlá ẹrù àwọn àgbàní ẹ sọ pé jábọ́ lẹ̀. Èké bàdá balẹ̀ sọ pé jábọ́ lẹ̀ ẹrù ayé lára mi jábọ́ jábọ́ jábọ́ jábọ́ ṣe àmì. Matthew 11:28 Jésù wípé ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹni tó ṣe tá a di ẹrù tó wọlé lórí èmi ó fún yín ìsinmi. He will give you
1: rest.
0: Rally be
1: a nasa.
0: Be a se.
1: Lift your legs.
0: Be a se.
1: Lift your legs.
0: Gbogbo ẹrù tẹ gbé sí ọlá.
1: I will not do my body.
0: Tó ń fa ọ̀sẹ̀ yìí.
1: That drive you back.
0: Kò lana. Olúwa lẹ́nìkan gbọ́ mi.
1: That is someone say.
0: Ó ru ẹrù gbèsè.
1: You carry load of debt.
0: Gbogbo nǹkan tó fẹ́ ṣe láyé.
1: The things you want to do in life.
0: Wọ́n ẹ̀jọ̀ orí ṣe.
1: They don't like to do
0: it. Ẹnìkan gbọ́ mi.
1: Somebody say to me.
0: You have been a victim. of unknown battles. Oh, the lower Juma, there is failure, delay, sickness, spiritual blindness. Want to program my Sahara.
4: Ẹ wo obìnrin tó wá láti agẹgẹ yẹn. Ó lọ mọ ta oúnjẹ.

0: rabakada Jesu Oluwa seri to mo do meju elomi o ro ko on sise Olorun abi ko n le mi ife abi o n la anu go se ran se Jesu dada awon ti Jesu fun ni time re o la awon eyan to sumo dada o gbadura fun gbogbo aye sugbo awon to sumo ju o ni gbogbo awon eyan iwon ile awon eyan ti bibeli lo awon to ni se rere ni o lo le ya peteru okun ni kan wa won so pe o ko tan bi ni Jesu ni eja lo lere is awon eyan lo wa so ise rere to ni so ki se oro pe eh ko so so pe eh o laanu eyan o laanu eyan o laanu eyan so fun oluwa kini mo se leyin mimima fun mi ni yara kankan oluwa kini mo se leyin kini mo se laani awon eyan buburu fun mi ni yara kankan so da awon eniyan ta o jo sogo sa gbadura so fun oluwa fun mi ni yara kankan rakabe kada kada kada da rababa kada kada kada da rakada kada kada da rababa kada kada kada da won ko jesu loru ko jesu loru ko jesu rababa kada kada be kada kada kada da da da da da fun mi ni yara kankan so da awon eniyan ta o jo ni logo fun mi ni yara kankan ta o agbara jesu e meme ma sanu aye me oluwa ran mi lowo fun mi sani awon eyan temi no ti layo loruko jesu oruko jesu oruko jesu oruko jesu awon eniyan na ki o be mi na beru me awon eniyan na ki o ba mi ma la mi se loruko jesu loruko jesu loruko jesu loruko jesu loruko jesu loruko jesu loruko jesu jesu oluwa wa e ja gbadura se ri o nkan mo so aye ta ba to mu ne ba le se laye re
1: e mo to mare
0: sori ala nu nbe fun o awon ti mo so yi won ni je riran ri o won ni gba won ni gba e je ki wa so nkan to buru ju ni ba awon ti mo daru fun ti giba da won lo ni e
1: if the worst come they will be away
0: ko ni ri eni kan to ma duro ti e idi ni yen leyin adura leyin igbala
1: ohun
0: to ni loju o ni sini ni leyin ti adura se pataki ṣùgbọ́n bible sọ pé nínú àdúrà ká máa kíyèsára ìṣíni níyè nìyẹn ó ní kíyèsára ẹ̀yin ènìyàn ọlọ́run ẹ jẹ́ gbàdúrà olúwa kí ni ìṣẹ̀dá mi wá láàrin àwọn ènìyàn pé kí ni ìṣẹ̀dá mi wá láàrin àwọn ènìyàn tí ò pé ẹ̀mí mímọ́ jù mí sí àárín àwọn ènìyàn tó máa pé ìrìn àjò ayé mi ẹ̀mí mímọ́ yàyà bàbá dáadáa rákàbẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́k sọ fún Olúwa tó bá ní àmì tó ń bẹnu ayé mi tó ń jẹ́ kí n mọ báwọn èèyàn yìí jáde nípa ẹ̀jẹ̀ Jésù jáde nípa fọ́lẹ̀ ẹ̀jẹ̀ Jésù jáde jáde jáde jáde jáde jáde jáde jáde oya jáde jáde jáde oya jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ogo ni bọ́lá ọ̀nà òkè ọ̀nà fún gbogbo àwọn táìsàn bá ń ṣe báyìí òpin orúkọ ni wá àìlera gbọ́ ọ̀rọ̀ ni wá jáde àìlera gbọ́ ọ̀rọ̀ ni wá jáde oya mo yé mo bá yóò sàn mo bá ìdáni lórúkọ jẹ́ rakabababababa rikẹdẹgẹdẹ ọfọ àìsàn jáde jáde jáde àìlera jáde ẹ̀mí àìsàn jáde ẹ̀mí ìgbọ́dún jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jésù olúwa wá ní orúkọ tó ju gbogbo orúkọ rọ ẹni mò ń gbàdúrà pé àìsàn nínú ayé rẹ jáde àmì burúkú tí ń bẹ lára ẹ̀mí ẹ ká lè jókòó sọ́dọ̀ àwọn ènìyàn tó lè pè wá tó ṣe pé ibi tá a sá ti máa ṣe wàhálà tá a ní léèrè lágbára wa lórúkọ tó ju gbogbo orúkọ lọ àmì yẹn kó báyìí náà jáde báyìí náà jáde báyìí náà jáde báyìí náà jáde báyìí náà jáde láti ṣe lọ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run àti ilẹ̀kùn tó ṣí fún ọ yìí àwọn ènìyàn rere ló ma yoka be lo deri adupe yin gbo ti wa je loruko Jesus Christ ba e ma je ka gbagbe lojo Thursday Thursday isoji kan ti en lo lowo lowo loni today olaluma paris nisin ni ago marun loni
1: 5:5 today
0: pe eniti ati owo olorun
1: lowo person that is helped by God
0: wa e je ka wa si mi
1: let's come for this
0: on lo lowo lowo bayi mo gba ladura yi pe nigba to nu fi pare won le so ni pare pe eniti ati owo olorun lowo ni e je egba number yi e ti e le pe si God bless you it's 0 0 0 6 6 6 1 6 1 6 5 7 5 7 2 2 is 0 8 0 6 6 6 1 6 5 7 5 7 2 2 you dara fun wa di ojo Thursday God bless you
2: amen
3: Asa ti ko pe ina lafia wa nbe ni ara re ati nitori ina re ati mu wa larada ijo Jesus our strong hold
4: to wa ni ife suwapo community leyi jump office oyun ilorin Kwara state
3: npe gbogbo eniyan sibi isin wo sati itusile healing and deliverance service ore kini ogun to dojuko panju idamu ni tabi wahala mi to Jesus wa so ekun gbojo Thursday ni eto yi ma nwaye inu ijo Jesus our strong hold
4: to wa ni ife suwapo community leyi jump office oyun ilorin Kwara state
3: ago mesan si ago mewa bo ni eto yi nwaye Apostle Ayeli Adeyemo ni Olorun yo ma lo ati opolopo awon ojise Olorun si nibe de to gbojo reti

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún un. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá a ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti mú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí ejigbara ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

pé ní ṣẹ́rí mínísítà fọ́nà olú ìlú ilé wa lábùjá òye sam wike ó ti sọ̀rọ̀ sókè bí alayé lánàá tí ṣojú ẹtì níbi tí ó ti sọ̀rọ̀ gbé àkọ́ṣe iṣẹ́ kíkọ́ ilé ìgbé fáwọn adájọ́ ìyẹn nílùú àbújá ó jẹ́ kó di mímọ̀ ó ní ṣe rí kíkọ́ ilé ìgbé fáwọn ìsọ̀rí adájọ́ wọ̀nyẹ́ ó ní kò máa lè gba omi nírá kúrò lẹ́ka ètò ìdájọ́ ìṣẹ̀lẹ̀ ìbúlẹ̀ àwọn kan wọ́n lérò wípé bí a bá kọ́ ilé ìgbé fáwọn adájọ́ kò ní lè mú kí wọ́n lè ṣe ìdájọ́ ire tí wọ́n sì máa pọ̀ síbi kanjú bìkan lọ ó ní ẹtú dànù ó ní kò lè rí bẹ́ẹ̀ wíkẹ́ ló sọ̀rọ̀ yìí lásìkò tí ó lọ ṣe àbẹ̀wò ìyẹn sí àkọsílẹ̀ ọgbà ilé ẹjọ́ eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́ bákan náà ni ó tún jẹ́ kó di mímọ̀ yìí pé kíkọ́ ilé ìgbé fún àwọn adájọ́ àti kíkọ́ ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn ẹ̀ka mìíràn sílùú àbújá ó ní àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ àwọn nǹkan tó ń bẹ lábẹ́ ìlànà àti eléyìí àti òfin àátẹ̀lé nígbà tí mínísítà yìí tí ó sọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tí ìsọ̀rí ẹgbẹ́ àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè nàìjíríà tá a mọ̀ sí nigerian bar association tí àpèkúrú wọn tí í ṣe nba tí wọ́n bu ẹnu àtẹ́ òun ni bí ìsọ̀rí àwọn ikọ̀ aláṣẹ ilé wa bí wọ́n ṣe ń kọ́ àwọn ọgbà ilé ìgbé ilé ẹjọ́ fún ẹ̀ka ètò ìdájọ́ inú wọn ròyìn dé ní post ní ìròyìn ọ̀hún wà tó ní ẹ lọ fọ́

òṣèlú gẹ́gẹ́ bí aṣòfin tó ń ṣojú apá àríwá ìpínlẹ̀ Edo Adams Osihomhole ó ti tún tó sókè fojú gbà á ó rí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Nàìjíríà Godswill Akpabio ó ní ọjọ́ lead by example ìhun tó bá ń sọ ni ó máa ṣe ó ní fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà Osihomhole ní Akpabio bó bá rántí gẹ́rán létí wípé ó ti lo ọdún mẹ́jọ ní ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ wa tó bá wá jẹ́ bẹ́ẹ̀ bàbá ní kí wọ́n lu ọ̀rọ̀ tó sọ wípé kò yẹ kí àwọn aṣòfin tuntun kọ́ máa di ipò ṣàǹkọ̀ṣàǹkọ̀ mú ní ilé ìgbìmọ̀ aṣòfin á jẹ́ wípé ìwọ́gọ̀ ò yẹ láti di ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ wa èmi kọ́ mo sọ mo wẹ̀ mo yá kàǹkàn gẹ́gẹ́ bí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Edo ṣe ń fọwọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n fi ń dá àwọn aṣòfin tuntun tí wọ́n bá ṣe yàn wọlé sí ilé ìgbìmọ̀ aṣòfin lọ́wọ́ kan láti má ṣe lè dú ipò àwọn ipò tó jẹ́ ipò olórí nínú ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ wa látàrí àwọn ìlànà eléyìí tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ daily post ni wọ́n ròyìn tó sọ di mímọ́ ẹ pínre ẹ làárẹ̀ kó lè dorí kí ọ̀rà èmi kọ́ mo sọ ọ́ ṣí ọmọlẹ̀ ló ń pariwo.

àṣeyọ ní ọ̀tàn lẹ́kọ̀ọ́ ètò ìlera látàrí ṣíṣí àwọn iyàrá ètò ìlera tí ó ní ibùsùn bí ọgọ́rùn-ún kan eléyìí tí wọ́n pè ní 100 bed renewed hope specialist hospital tó ń bẹ ní rubin rauga èyí ò ní wọ́ọ̀dù tá a mọ̀ sí dutse aba ìyẹn nílùú zaria ìpínlẹ̀ kaduna àkọ́ṣe iṣẹ́ yìí òun ni wọ́n gbé tí wọ́n ṣe láti ipasẹ̀ ọ́fíìsì ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lẹ́kàdàgbà sókè àwọn àfojúsùn ọjọ́ iwájú eléyìí tá a mọ̀ sí office of the senior special assistant to the president on sustainable development goals gẹ́gẹ́ bí òṣìṣẹ́ kò dé mímọ̀ pé ohun tó ṣokùnfà ìgbésẹ̀ yẹ òun láti lè fi mú ìrún gangan bá ẹ̀ka ètò ìlera lọ́nà tí ìdàgbàsókè yóò fi dé bá ẹ̀ka ètò ìlera fún àfojúsùn ọjọ́ iwájú nígbà tó ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń ṣiṣọ́ lójú àwọn iyàrá ọ̀hún eléyìí ti ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lẹ́ka ìdàgbàsókè ọjọ́ iwájú èyí ò prínsẹ̀sì adéjọkẹ orelópe adéfúlúrè ó ṣe àpèjúwe àgbékalẹ̀ àwọn iyàrá ètò ìlera ọ̀hún ìyàrá tó bẹ ní ilé ìwòsàn wọn gẹ́gẹ́ bí àkọ́ṣe iṣẹ́ eléyìí tó múlọ́kọ̀ òun pàápàá jùlọ láti lè fi rí sí ètò ìlera àwọn mẹ̀kúnù inú wọ́n ròyìn the guardian ìròyìn wà lára ọ̀tún ni.

ẹ̀ka george wọn fún ẹni tí ó jẹ́ alága wọn tó ti wá jẹ gómìnà ìyí ò ní ìpínlẹ̀ imo up ozodima àwọn gómìnà méjìdínlógún ọ̀hún tí wọ́n dìbò yàn lábẹ́ sí ẹgbẹ́ òṣèlú apc ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti tako àwọn àhesọ ìròyìn eléyìí tó ń lọ nígboro ayé wípé àwọn fẹ́ pa àwọn up ozodima wípé nítorí pé ìjẹ́ aṣíwájú rẹ̀ nínú ẹgbẹ́ àwọn gómìnà tí wọ́n yàn lábẹ́ sí ẹgbẹ́ òṣèlú apc kò táwọn lọ́rùn wọ́n ní irọ́ pátá gbá ní o ìdìbò ìkájú òṣùwọ̀n lórí up ozodima yìí ló wáyé látàrí àwọn ọ̀rọ̀ kan eléyìí tí ó ń jẹ́ ọ̀rọ̀ ìròyìn wípé ó ṣeéṣe o kí ẹgbẹ́ àwọn gómìnà lábẹ́ sí ẹgbẹ́ òṣèlú apc kí wọ́n pààrọ̀ ẹni tí ó jẹ́ alága wọn tó tún wá jẹ gómìnà nípínlẹ̀ imo àṣálẹ́ ọjọ́ ọjọ́bọ níbẹ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ibẹ̀ ni àwọn ọmọ àwọn gómìnà tí wọ́n yàn lábẹ́ sí ẹgbẹ́ òṣèlú apc ni wọ́n ti ṣáájú kéde wípé kò rí bẹ́ẹ̀ àti wípé ọ̀nà tí up ozodima tí ó fi ń tukọ̀ ẹgbẹ́ ọ̀hún ó ti àwọn lọ́rùn dọ̀bà inú wọn ní the punch ni wọ́n wà lárọ̀ tòní.

ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ẹtì, wọ́n ti ní kí arákùnrin kan eléyìí tí ó gbé egbògi olóró Asu Joseph kí ó lọ fi aṣọ pẹ́ńpẹ́ kó lọ fi roko ọba fún ọdún mẹ́wàá gbáko. Ilé ẹjọ́ tún wá ní bọ́bá mọ̀ pé òun ò lè fọṣọ pẹ́ńpẹ́ roko ọba fún ọdún mẹ́wàá gbáko, a jẹ́ pé kí ó san owó ìtanràn eléyìí tí ó lọ bí mílíọ̀nù 5.25 million naira fún ẹ̀sùn bí ó ṣe kó àwọn igbó eléyìí tí wọ́n pè ní 1.1 tons bí ó ṣe kó orílẹ̀-èdè Nàìjíríà. Adájọ́ Musa Kàkàkè ni wọ́n ní ó jẹ̀bi sùn eléyìí tí wọ́n fi kàn án nípa kíkó igbó yìí orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà àìtọ́. Àjọ tó rí sí gbígbé àti lílo egbògi olóró àjọ NDLA ni wọ́n wọ Asu Joseph ní Sokoto re ilé ẹjọ́ lórí ohun tí wọ́n kà mọ́ lọ́wọ́ àwọn tí wọ́n ní wípé ó ń gbébọ̀ láti agbègbè kan lórílẹ̀-èdè Canada wọlé sórílẹ̀-èdè Nàìjíríà. Dimshon níwọ̀ ìròyìn tó ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tò ní. Kíndùn kó pọ̀ ṣókí lọ́dẹ omidan ní gbogbo ọjọ́ Sátidé, ìyẹn nínú ìròyìn àtúpalẹ̀ ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Ẹ wò ó bí ẹ ti ń jáde lójúmọ́ tòní, ẹ ṣe máa ṣe jẹ́jẹ́, ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀fà, ẹ̀tẹ́ ní mú wá ń gbẹ̀yìn o, àti wípé orúkọ rere Yorùbá bọ̀ wọ́n ní ó sàn ju wúrà àti fàdákà lọ kó o tó gbé ìgbésẹ̀ kan. Wò ó lẹ́ẹ̀kíní, rò ó lẹ́ẹ̀kejì, kó o tún tun rò lẹ́ẹ̀kẹta. Ṣé kò jẹ́ eléyìí tí yóò borúkọ ẹbí jẹ? Bó bá ti wá jẹ eléyìí tí yóò borúkọ ẹbí jẹ, a jẹ́ pé kó o pa irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ kó o pa tí o. Àmọ̀ràn yìí òun ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin ni wọ́n mú wá fún gbogbo wa. Omidan Ọláyinka Ajani Ajibade lórúkọ tèmi, lẹ́ẹ̀kan sí ẹ máa tún k

ti padà dé àjùlé ọ̀run tí a sì sí fìlà àìrí orí wa tí ìyàdé forí tì í wá tí adé forí tì í jíṣẹ́ fún ní ọkùnrin arẹwà aláṣọ funfun kan wọlé aṣẹ ìránṣẹ olódùmarè ni bí ó ti wọlé ni a rí tí ó bá adé forí tì sọ̀rọ̀ ní èdè kan tí àwa kò gbọ́ a fi ìgbà tí ó sì máa jáde tí ó ju ọwọ́ sí apá kan báyìí tí a dédé wo ibi tí ó ju ọwọ́ sí tí a rí ogunlọ́gọ̀ ohun èlò iṣẹ́ ìgbà tí ó lọ tán ni adé forí tì wá sọ fún wa tí ó wí pé ìránṣẹ olódùmarè ni àti pé ṣe ni ọba ọ̀run ránṣẹ́ wá sọ fún òun pé òun kò gbọdọ̀ jẹ́ kí àwọn lébìrà tí òun mú ti ọ̀run àpáàdì wọn ni dé ibi ilé ìgbéga ọ̀run rárá o nítorí ìránṣẹ́ èṣù kò gbọdọ̀ dé sàkání ọlọ́run ọba tún wí pẹ̀lú pé gbogbo èlò tí a rí wọn ni ẹlẹ́dàá pàápàá ló fi wọ́n ránṣẹ́ àwọn ni idà ìṣẹ́gun àáké ìṣẹ́gun ọkọ́ ìṣẹ́gun akègbè ìṣẹ́gun ó wí pẹ̀lú pé nísinsìnyí tí òun ti rí ohun èlò wọn ni a kò ní bá òun ṣiṣẹ́ náà mọ̀ kí a bá òun lọ síbẹ̀ ní ọjọ́ kejì kí a wá lọ wòran ni ìgbà tí ilé ọjọ́ kejì mọ́ a lọ òdì ibẹ̀ bí adé forí tì bá sì ti mú àdá yìí tó fi gé ewo kọ̀ọ̀kan ṣe ni àdá sá jáde lọ́wọ́ rẹ̀ tí a máa tìkara rẹ̀ ṣiṣẹ́ lọ bẹ́ẹ̀ ni àáké bẹ́ẹ̀ náà ni ọkọ́ bẹ́ẹ̀ ni akègbè kí a máa ṣàfà ọ̀rọ̀ náà gùn lọ títí o wákàtí kan nílé náà gba adé forí tì tí ó bá òkè ọ̀run lọ ilé yìí ga tí kò ríru rẹ̀ rí ó lẹ́wọ́ kọjá àlà kò sì sí ẹni tí ó lè ka iye yàrá inú rẹ̀ tán lẹ́yìn èyí a gbọ́dọ̀ bá ilé adé forí tì lọ ṣùgbọ́n o mo fẹ́ sọ fún yín pé ìgbà tí mo ń sọ̀rọ̀ ọjọ́ kejì ọjọ́ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa tí a jẹ́ ọdẹ ni a kàábẹ̀ ìgbà tí ó bá pẹ́ títí tí oorun bá kun ni tí a sì tún jí ni àwa ń pè ní ọjọ́ kejì ṣùgbọ́n o adé forí tì àti ìyá rẹ̀ kò ń sùn rárá ilẹ̀ kì í ṣú ní ibẹ̀ pé ènìyàn dédé rí òkùnkùn ṣe ni gbogbo ilẹ̀ mọ́lẹ̀ títí ọjọ́ àárọ̀ lálẹ́ gànjọ́ òru ìgbà tó tó bí ọ̀sẹ̀ kan tí a ti dé ibẹ̀ mo wí fún iwin ọ̀rẹ́ wa yìí pé a fẹ́ máa lọ sí ìrìn àjò wa ìgbà tó sì ti kí wa dáadáa tí ìyá rẹ̀ náà ti súre fún wa tán ni ó ṣí ilẹ̀kùn kan báyìí fún tí a jáde ojú ọ̀nà òkè ronú ó ní a jáde sí ní ibi tí a ti kọ rí ibi òun náà ni orí ìkeje ibẹ̀ ló parí sí ajá tẹ̀síwájú ní orí ìkẹjọ wọ́n pe àkọlé orí ìkẹjọ ní wèrè dìgbé ilé òmùgọ́ parapọ̀ o ní àkọlé orí ìkẹjọ èyí sì gbéraṣọ láti ojú ewé kọkànlé ní 70 ẹja máa tẹ̀síwájú a kọjú sí ọ̀nà wa a ń lọ a kò sì rí nǹkan kan jù bẹ́ẹ̀ lọ títí ó fi di òwúrọ̀ ọjọ́ kan báyìí ní nǹkan bí aago a rí ọ̀nà kan tí ó yà bá apá ọ̀tún lọ a rí àkọlé yìí ó tọ́ka sí ọ̀nà náà eléyìí ni ìlú àwọn aláṣejù

níbi tí ọba Láyélúwà aláṣetẹ́ ti ń ṣe ọba wọn. Orúkọ ìlú yìí kò fanimọ́ra, ṣùgbọ́n wọ́n bí kò sí fanimọ́ra tó yìí náà, a fẹ́ láti mọ ibẹ̀. Nítorí a lè lọ dé ibẹ̀ kí a rí ọgbọ́n díẹ̀ kọ́. Ìgbà tí ó kú díẹ̀ kí a wọ ìlú náà, a bẹ̀rẹ̀ sí í gbọ́ ariwo. Ìgbà tí a sì dé ibẹ̀, ariwo náà ti pọ̀ tó bẹ̀ tí a ti gbọ́ nǹkan tí ẹni kejì ẹni ń sọ ṣòro. Bí a bá mú ti ariwo yìí kúrò, ìlú náà dára nítorí wọ́n ní ìmọ́tótó, wọ́n ní kẹ̀kẹ́, wọ́n ní alùpùpù, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀làjú ni wọ́n ní. Ṣùgbọ́n àṣejù wọn ni nípa ètò ṣíṣe, ó ti pọ̀ jù ìlú ibẹ̀ ni mo ti mọ̀ pé kò sí nǹkan náà òde ayé tí àṣejù rẹ̀ dára. Àṣé ètò ṣíṣe tún lè ní àṣejù nínú? Gbogbo ìlú náà pọ̀, wákàtí kan náà ni wọ́n ń lò láti jẹun. Ìṣẹ́jú kan náà ni wọ́n ní láti bu òkèlè bí àkókò oúnjẹ bá ti tó. Wọ́n ó lu agogo, wéré, ọlọ́pàá fọ́ká inú ilé, ẹni tí ó bá fọn ṣáájú ìṣẹ́jú kan pẹ́ kí ó tó bu òkèlè, ẹ̀wọ̀n ni o. Ẹnikẹ́ni kò gbọdọ̀ sọkún láì jẹ́ pé ó tó àkókò ẹkún. Àkókò tí àwa sì dé ibẹ̀, àkókò ẹkún ni. Bí ẹkún gbọ́n ni, bí kò gbọ́n ni, dandan ni kí olúwa rẹ̀ ké yìí ní àkókò ẹkún ní ìlú àwọn aláṣejù. Àkókò ẹ̀rín wà lóòótọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣáàni gbogbo ètò wọn. Nígbà tí àkókò ẹkún kọjá tán, tí mo wọ ilé tí wọ́n ti ń ta nǹkan báyìí, ọkùnrin kan náà wọlé. Ó kó ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́, fìlà kan òun náà ni ó fẹ́ rà. Bí ó ti dé ibi tí wọ́n ti ń ta ọjà, tó rí àwọn arẹwà amúdíá tí wọ́n ń ta ọjà náà, tí wọ́n mí, tí wọ́n ń yan níwájú rẹ̀, tí wọ́n ń paná, tí wọ́n ń fi ọjà gbogbo hàn. Ó bẹ̀rẹ̀ sí í nawọ́, ó ra gbogbo nǹkan tí kò ní èrò àti rà tẹ́lẹ̀. Ó ná gbogbo owó tán, bẹ́ẹ̀ ni àpò owó méjì ló gbé wá. Mo bá bi ọkùnrin kan báyìí kí ó sọ fún mi orúkọ ọkùnrin tí ó ná irú owó yìí. Ẹni tí mo bi léèrè wí fún mi pé òun ni ọ̀gbẹ́ni Wèrédìran ti ń gbé ilé Òmùgọ́ parapọ̀. Kò pẹ́ púpọ̀ tí Wèrédìran wá sí apá ibi tí mo wà, tí ó sọ̀rọ̀ sí mi. A bá ara wa sọ̀rọ̀ dáadáa, èmi pàápàá sì tilẹ̀ ń fẹ́ láti bá a ṣe ọ̀rẹ́, kí n bá a rí àyè fún ní ìmọ̀ràn díẹ̀. Nítorí bí ó ti ń ṣe náwó yìí kò tẹ́ mi lọ́rùn rárá, kí a má ṣáà fàágùn lọ títí o. Ó bèrè ibi tí mo dé sí, mo sọ fún. Ó sì sọ ibi tí òun náà ń gbé fún mi. Ó wí fún mi pé òun bọ̀ wá bẹ̀ mí wò ní ọjọ́ kejì. Nígbà tí mo kúrò nínú ilé tí mo ti lọ ra nǹkan yìí, èmi àti àwọn ẹnìkejì mi yìí a yí ìlú náà lọ. Ìgbà tí ó máa tó agogo mẹ́ta, a padà sí ilé tí a wọ̀ sí. Wèrédìran ọ̀rẹ́ mi ti wí fún mi pé kí má ṣàì jáde ní agogo márùn-ún wá wòran, nítorí àkókò náà ni àkókò ìjó. Nígbà tó di agogo márùn lóòótọ́, gbogbo ìlú bẹ̀rẹ̀ a sì ń gbọ́ ìlù lọ́tún lósì. Kò pẹ́ púpọ̀ tí a rí Wèrédìran tí ó ń jó bọ̀. Ìlú bàtà ló ń jò, wọ́n bẹ̀rẹ̀ sí í lu ìlù báyìí. Wèrédìran, Wèrédìran, ó jẹ gọngọ gbèsè gbèsè, ó jẹ gọngọ nítorí ìwúndíá, ó jẹ gọngọ gbèsè gbèsè, ó jẹ gọngọ nítorí adélébọ̀, ó jẹ gọngọ gbèsè gbèsè, ó jẹ gọngọ nítorí ayé, ó jẹ gọngọ gbèsè gbèsè, ó jẹ gọngọ nítorí àìníròhún, ó jẹ gọngọ gbèsè gbèsè, ó jẹ gọngọ nítorí ìfáàrí, ó jẹ gọngọ gbèsè gbèsè, ó jẹ gọngọ. Ó kú bó ti máa ṣe, ó jẹ gọngọ gbèsè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oníwọ́n kọ ni wọ́n lu ìlú bàtà náà. Báyìí ni wọ́n lọ. Èyí tí ó sì tilẹ̀ yanilẹ́nu ni bí Wèrédìran ti ń jó ijó ìyà náà tayọ̀tayọ̀. Nítorí ìgbà tí àwọn onílùú bá fi ìlú wípé Wèrédìran ó náà dáhùn, a ní ó jẹ gọngọ gbèsè gbèsè, ó jẹ gọngọ. Ìgbà tí ó tilẹ̀ ṣe, ó ní kí àwọn onílùú máa kí òun, àwọn bá bẹ̀rẹ̀ wọ́n ní Wèrédìran Wèrédìran Wèrédìran ti ń dé ilé Òmùgọ́ parapọ̀, Òmùgọ́ parapọ̀, Òmùgọ́ parapọ̀. Bí ó bá burú tán, ìwọ nìkan ni yóò kù, ìwọ nìkan ni yóò kù, ìwọ nìkan ni yóò kù. Wèrédìran Wèrédìran Wèrédìran, ọwọ́ epo láráyé bá nílá, ọwọ́ epo láráyé bá nílá, ọwọ́ epo láráyé bá nílá. Wọn kò bá ní láwọ́ ẹ̀jẹ̀, wọn kò bá ní láwọ́ ẹ̀jẹ̀, wọn kò bá ní láwọ́ ẹ̀jẹ̀ rárá rárá rárá rárá. Ìlú tún sọ o. Ìgbà tí ó di ọjọ́ kejì, Wèrédìran á bẹ̀mí wò gẹ́gẹ́ bí ó ti sọ. Èmi náà sì wí òde ilé rẹ̀ lọ́jọ́ kẹta, èyí ni. Ìgbà tí ó di ọjọ́ kẹta, mo múra. Ó di ilé Òmùgọ́ parapọ̀ láti lọ kí Wèrédìran. Ó dùn mí láti rí i pé kí n tó dé ibẹ̀, agogo ẹkún sísun ti lù. Gbogbo ìlú sì ti bẹ̀rẹ̀ sí í sọkún. Ṣùgbọ́n nígbà tí mo dé ilé Òmùgọ́ parapọ̀ ni mo rí i pé ẹkún gan ni àwọn ń sun. Nǹkan tí ó ń pa wọ́n lẹ́kún nìyí o. Ilé kan wà ní etí ilé Òmùgọ́ parapọ̀. Orúkọ ilé náà a máa jẹ́ Wọ̀bíà parapọ̀. Ọ̀rẹ́ ìmùlẹ̀ pátápátá ni àwọn ará ilé Òmùgọ́ parapọ̀ àti ti Wọ̀bíà parapọ̀ jẹ́. Ọ̀rẹ́ náà jinlẹ̀ gidigidi. Gbogbo àwọn ará ilé Òmùgọ́ parapọ̀ ni ó ní ìyàwó, ṣùgbọ́n apá ni àwọn ará ilé Wọ̀bíà parapọ̀ ẹnìkan kò ní ìyàwó nínú wọn. Ìbànújẹ́ ńlá ló sì jẹ́ fún àwọn ará parapọ̀ pé bí ó tilẹ̀ jẹ́ pé

0: gbogbo wọn ni ó ní ìyàwó. Síbẹ̀ síbẹ̀ ìyàwó kan ṣoṣo kò bímọ ò wá ṣe. Ni àwọn ará ilé wọn bí àparapọ̀ wí fún àwọn ọ̀rẹ́ wọn tí ìyàwó wọn kò bímọ yìí pé kí wọ́n jẹ́ kí àwọn ìyàwó wọn ni wá gbé ilé àwọn ní odidi ọdún kan kí àwọn bá wọn wá egbòogi tí ó dájú fún àìbímọ wọn wọ̀nyí. Nítorí ṣé kí a sọ òótọ́ kọ́? Ológun ni gbogbo ará ilé wọ̀bí àparapọ̀ jẹ́. Wọn kò sì ní èrò búburú kan lọ́kàn rárá. Ṣé gbogbo ènìyàn yóò máa ń gbàdúrà kí òun má ṣe bọ́ sínú ìdánwò? Ẹni tí ó gbé ìdánwò ńlá kọ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ láyà ni ó wípé kí onítọ̀hún ṣe àbòsí sí òun. Lóòótọ́, àwọn ará ilé wọ̀bí àparapọ̀ kó gbogbo àwọn obìnrin ilé òmùgọ́ parapọ̀ lọ sí ilé wọn. Ó sì di ọ̀gbàkò tí èyí ti ṣẹlẹ̀ gan-an ni èmi lọ kíwèrè dìrán. Ọjọ́ kejì tí àwọn ará ilé òmùgọ́ parapọ̀ ti ń retí ìyàwó wọn, ó ní mo dé ibẹ̀ o. Òwúrọ̀ ọjọ́ tí mo sì dé ibẹ̀ yìí ni àwọn ìyàwó ránṣẹ́ sí wọn wípé wọn kò wá mọ́ o, nítorí pé àwọn ti ní ọkọ mìíràn sì parapọ̀. Ìwé ni ìyàwó wèrè dìrán tilẹ̀ kọ sí nígbà tí ó sì fi ìwé náà hàn mí. Nǹkan tí wọ́n kọ síbẹ̀ ò ní èyí. Àdírẹ́sì ilé ọ̀hún ò ní ilé wọ̀bí àparapọ̀ ìlú Aláṣejù, ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ní 1952 lẹ́yìn ikú Olúwawa. Sí ọ̀gbẹ́ni Wèrédìran, ilé òmùgọ́ parapọ̀ Wèrédìran mi ò wọ́n. Bí èmi àti baálé mi ti fi ẹ̀dọ̀ ẹran jẹun tán ní òwúrọ̀ yìí, ti sásun ọbẹ̀ yìí tó yí mi ká, tí ìkòkò èlùbọ́ fẹ̀yìntì ní yàrá, tí àkàsù ẹ̀kọ́ sì kún ilé mi kìtìkìtì. Mo tọrọ àyè lọ́wọ́ ọkọ mi tuntun náà láti kọ ìwé yìí sí ọ. Ìyàlẹ́nu ni ó jẹ́ fún mi ní alẹ́ àná tí ó fún mi wípé ìwọ ní kí n wá fi ojú gánì rẹ, nítorí láì ṣe àní-àní àti ajá àti ẹran ní ilẹ̀ yìí ni ó ti mọ̀ yí pé èmi kò ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ilé òmùgọ́ parapọ̀ mọ́. Ewúrẹ́ ilé ibẹ̀ kò gbọ́dọ̀ dé sàkání mi. Bí mo ti ń kọ̀wé yìí, ojú mi ń wo ọkọ mi tuntun, ẹni tí ó dúró rọgbọdọ̀ kalẹ̀, ẹni tí ó pupa bí epo inú sago, ọ̀pẹ́lẹ́ngẹ́ àwẹ́lẹ́wà, ó dọ́gba ọ̀dàgbọ̀dọ̀ ìbàdàrán. Baálé mi àpé, bí mo ti ń kọ̀wé yìí, ọkọ mi tuntun náà ń fi ojú pè mí, ó sì dàbí ẹni pé ojú wọn ni ń wí fún mi lemọ́lemọ́ báyìí wípé wò mí pé wò mí sùn ọ̀dọ̀ rẹ bọ̀. Mo kò ní ṣàìdùnmọ́ nínú láti gbọ́ pé oyún oṣù mẹ́fà ní ń bẹ ní inú mi. Mo sì ní làákàyè láti wí fún ọ pé bí mo ti ń ṣe àkíyèsí oyún mi yìí, ọkùnrin méjì gbagigbagi ni mo gbé sí ikùn mi, tó bẹ̀ tí bí Ọlọ́run bá sọ mí lẹ́rù àǹfààní kalẹ̀ tán, ṣàìwí nípa ti bá mi tuntun náà pé bàbá ìbejì ni ọkùnrin yìí ṣe. Ó jẹ́ wé 84 ìbìlàdé dúró báyìí. Ṣùgbọ́n tó nípa àtẹ̀síwájú nínú lẹ́tà tí ìyàwó Wèrédìran kọ sí Ìjẹ̀nsáré dókè lọ́nà. Tí bá padà dé, àtẹ̀síwájú láti máa gbọ́ ohun tó wà nínú lẹ́tà ọ̀hún. Mo kí yín o, ẹ kú kalẹ̀.
1: Ọmọ yín dayípo ti ṣe ìbátan àkàrà oògùn.
2: Jẹ́ o nípa àwọn ẹ̀ẹ́bí tí òmùgọ́ di méjì bí? Báwo ni òmùgọ́ di mẹ́ta ṣe gorí oyè? Tí sàpàlà bí òmùgọ́ di méjì náà?
1: Gbogbo ẹ̀. Ó di inú ìwé ìrìnkèrindò nínú igbó elégbèje látọwọ́ títí ìbò Fagunwa Apákẹta Ògbójúọdẹ nínú igbó.

ẹwà ọdún ó dá àádọ́ ìwà irinkù irin dùn mí ọ̀wọ́n mo yọ̀ púpọ̀ nígbà tí mo rí oníṣẹ́ rẹ̀ nítorí ó pẹ́ tí mo ti ń ṣe àníyàn wípé kí n tilẹ̀ mọ bí o ti rìn àfi bí ẹni wípé o dé ọkàn mi nì ẹ kú àtijọ́ o kí ní ṣe tí ó pẹ́ tó yẹ tó kúrò àwọn ìdí mo rò wípé ẹ ṣe iṣẹ́ pàtàkì níbẹ̀ ni àwọn ọ̀rẹ́ mi kì yín púpọ̀ o kí ẹ bá mi kí àwọn ọ̀rẹ́ ti yín náà o nǹkan tí ẹ bá jẹ kù kí ẹ máa fi tiwa ránṣẹ́ sí wa o n kò rí àyè kọ̀wé púpọ̀ nísinsìnyí èmi ni tiyín ìyàkì rí ìwà fi bí ẹni pé wọ́n fi mí jọba ni mo kà á lẹ́ẹ̀kíní mo kà á lẹ́ẹ̀kejì mo kà á lẹ́ẹ̀kẹta n kò ṣáà lè sọ iye ìgbà tí mo kà á tán mo gbé fún àwọn ọ̀rẹ́ mi àjọ kà á mo sì bẹ̀rẹ̀ sí í ṣe oríṣiríṣi ìbéèrè ǹjẹ́ o kò gbà èyí tí o kà sẹ́yìn yìí kò fi ìfẹ́ hàn tó nǹkan tí ẹ bá jẹ kù kí ẹ máa fi tiwa ránṣẹ́ sí wa o ǹjẹ́ bí ó bá fẹ́ràn mi kò ní wípé àárò mi ń sọ òun dán nǹkan tí mo wí ni pé bí ó bá jẹ́ wípé ó lè fẹ́ mi kí mo fẹ́ fẹ́ ó bèrè àlàáfíà mi o ẹ̀yin ọ̀rẹ́ mi nǹkan ṣe sí ọ̀nà igbó elégbèje o nǹkan ṣe lẹ́yìn èyí mo pe iwin inú fìlà aṣọ ayé pọ̀ mo bẹ̀rẹ̀ sí í ṣe ìbéèrè wọ̀nyí lọ́wọ́ rẹ̀ níbo ló wà nígbà tí o rí o gbọ́dọ̀ rẹ̀ bí wínà lórí ọ ǹjẹ́ kò béèrè bí ara mi ti le sí ǹjẹ́ kò rẹ́rìn nígbà tí o jíṣẹ́ fún ṣé kò ran ní iṣẹ́ mìíràn sí mi kò béèrè jọ ti adé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ìbéèrè báwọn yìí ni mo ṣe lọ́wọ́ iwin náà ibi tí mo sì ti ń ṣe bẹ́ẹ̀ ló ti sọ pé bí mo sí òun tàbí n kò kọ̀wé àti wípé òun sọ wípé n kò rí nǹkan fi kọ̀wé ìgbà náà ni iwin náà tó rántí pé ó fi ohun ìkọ̀wé ránṣẹ́ sí mi pé bí mo bá fẹ́ kọ̀wé sí ẹnikẹ́ni lójú ọ̀nà kí n máa lò wọ́n ẹ̀yin ọ̀rẹ́ n kò lè mí ti dùn tó nígbà tí iwin náà jíṣẹ́ báyìí fún mi oúnjẹ tí mo jẹ́ yàtọ̀ lọ́jọ́ náà ara mi sì yá ju bí ó ti ń yárí lọ inú ọmọ náà ni mo rò títí ilẹ̀ fi ṣù ìgbà tí mo sì láàlàá òun náà ni mo láàlàá rí mo rí ibi ìtọkọtà tí mo dí tí mo rọ àláà mi yìí fún àwọn ènìyàn mi wọn ní àlá burúkú ni wọn ní bí mo bá ti rí tí a jọ ń gbé lójú àlá wọn ní kò dára èyí ni wípé a kò ní jọ gbé pọ̀ bí tọkọtaya ọ̀rọ̀ tí mo sọ yìí kúrò ní kékeré o nítorí mo kú níbi túmọ̀ mi n kò sì jẹun títí ilé ọjọ́ kejì fi ṣú nítorí àlá náà èyí tí ó tilẹ̀ tún panilẹ́rìn ni pé n kò kí inú láyé wà tí ó túmọ̀ àlá náà fún mi mọ́ bí a bá kọjá n kò jẹ́ kí bí ó bá kọjá n kò jẹ́ kí bí ó bá fọ pé kí ó bẹ́ẹ̀ ni mo ṣe títí ilé ọjọ́ náà fi ṣú nígbà tí mo tún sùn lálẹ́ mo tún láàlá rí mo rí pé a bẹ̀rẹ̀ sí í jà àti wípé àtúká òun lọ sí apá kan èmi náà lọ sí apá kan inú mi dùn ré kọjá nígbà tí mo jí nítorí ìtumọ̀ tí aláìyí ní dára èyí ni pé a ó jọ bá ara wa rẹ́ bí mo ti jí lọ́jọ́ kejì mo ti yára ké sí inú láyé wà mo ní mo ti láàlá mìíràn àti jà lójú àlá àwọn ènìyàn wá sì mọ̀ wípé oorun ìfẹ́ wọn ń sùn ní tèmi wọ́n dá mi ní inú dùn wọ́n ní aláàrẹ̀ dára irinkerindo aláàrẹ̀ dára ẹ ó fẹ́ ara yín kí má ṣáà bá ọ̀rọ̀ ògùn lọ títí o èmi náà ń fèsì ìwé tí ìfẹ́ pàtàkì kọ nǹkan tí ní kí ìwé kọ sínú ìwé tí ó kọ ránṣẹ́ sí ìfẹ́ pàtàkì ọjọ́ mẹ́jọ òun náà lámọ̀ nǹkan ti ń bẹ nínú ìwé náà tọ̀ kí wọ́n á dúpẹ́ lọ́wọ́ olódùmarè tó jẹ́ ká bèrè ètò yìí lọ́yẹ̀ àtàlàáfíà kí n dúpẹ́ lọ́wọ́ èjìká tí ò jẹ́ ká ṣe ó yẹ̀ lọ́rùn wa tẹ bá mi fìfẹ́ gbé ètò àyọkà láàárọ̀ tòní ẹ̀kú a ò ní rí fún tààrọ̀ tòní lórí ètò àyọkà níbi tá a ti ka ìwé ìrìnkèrindò nínú ìgbó ẹlẹ́gbẹ̀je ojú ọwẹ́ kejì dín ní ọgọ́rin ìbẹ̀ládé dúró báyìí ìbẹ̀lẹ̀ láti tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ kí n má gbọ́bi sí yín kẹ́yìn náà mọ́ gbọ́bi sí mi daniel afọlábí ẹ̀yọ́mọ̀ sí ní ẹrẹ́sìtì nìmi tí wọ́n bá mi tó pọ̀ ní gbogbo ọba tí wọ́n fi ń dùn tí gbọ́gbọ́n fi máa ń kan sí i ọjọ́ mẹ́jọ ká fi ayọ̀ àti àlàáfíà ká tó fi gbóhùn ara wa orúkọ mi ò yí padà ìfẹ́ olúwa

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 fm ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: 3-in-1. Ó mímí kọ́lọ́kù kò fi kún. Kíbo Dari
1: Mix. I'm in love. I'm obsessed. And I don't even feel guilty about it.
2: Obsessions are not always bad, especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.
3: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
4: What did I say, huh? What did I say? I told you no touchy, touchy. Now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator.
5: No touchy, touchy. Especially not a fan of Diamond FM. Don't touch that radio set.
3: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
6: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
3: Ètò eré ìdárayá.
7: Àwọn tí Ronaldo nìsí nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
3: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
8: Akínyàkínyàlùyínlọ́gbẹ́nu lórílẹ̀-èdè Nàìjíríà.
3: Mélòó mélòó la ó kà nínú eyín adípẹ̀lẹ́? Diamond 88.7 FM, ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fiyín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
9: Ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.

0: fi ẹgbẹ́ APC sílẹ̀ tán darapọ̀ mọ́ ẹgbẹ́ PDP ní Kwara State níbí. Àkọ́kọ́ náà ibi tí màá ti gbé òun ni wípé I want it to be on record wípé Honorable Masud Mustafa wọn fi gbà kan jẹ́ ọmọ ẹgbẹ́ ADC ní Kwara State níbí. Tí ẹ bá dẹ̀ gbọ́ àgbọ́yé tẹ dẹ̀ ka àwọn nǹkan tí wọ́n sọ ẹ rí pé wọ́n nínú ìrìn àjò òṣèlú àwọn àwọn kúrò nínú ẹgbẹ́ APC àwọn bọ́ sí inú ẹgbẹ́ PDP nísàlẹ̀ ni wọ́n ti wá sọ wípé lára ìrìn àjò yẹn o àwọn fi ìgbà kan jẹ́ ọmọ ẹgbẹ́ KRM ní èyí tó túmọ̀ sí Kwara Redemption Movement. So àwọn Kwara Redemption Movement wọ́n wá ṣàlàyé wípé Kwara Redemption Movement yóò wọ́n adopt ADC as their political platform. But between me and you, Atokoto, àtàwọn tó ń gbọ́ wa lórí ètò, kò sí òfin kan ní orílẹ̀-èdè Nàìjíríà tàbí nínú nǹkan tí a lè pè ní electoral act ní èyí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ o lè darapọ̀ mọ́ ẹgbẹ́. Ọmọ ẹgbẹ́ o ni wọ́n sọ pé ọ darapọ̀ mọ́ ẹgbẹ́ kan. So yálà movement ni political party ni sẹ́tígẹ́ẹ̀tì kò sófin kan tó sọ pé kan wá sọ pé PDP darapọ̀ mọ́ ADC. No, nothing like that. Ọmọ ẹgbẹ́ PDP o darapọ̀ mọ́ ADC nǹkan tí wọ́n yà sọnu. So being a member of Kwara Redemption Movement tí wọ́n sọ wípé wọ́n adopt ADC as their political platform yóò sọ wípé àwọn gangan as at that time tí wọ́n sọ wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ADC. Reason ni wípé tí ẹ bá ṣe wípé ẹnu lọ́lọ́ yìí bóyá 3 days ago òun ni wọ́n ṣẹ̀ṣẹ̀ resign membership wọn kúrò nínú ẹgbẹ́ APC táwọn náà dẹ̀ sọ officially wípé àwọn join ẹgbẹ́ PDP. But before then kò ó túmọ̀ sí wípé wọ́n resign kúrò nínú ẹgbẹ́ APC not to talk of joining ADC. So tẹ bá dẹ̀ wò pàápàá jùlọ nínú òfin ẹgbẹ́ tiwa inú ẹgbẹ́ mi o but gẹ́gẹ́ bí nǹkan tí electoral act sọ kí ọmọ ẹgbẹ́ òṣèlú kan kó tó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ kó tó lè jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú míì yóò kọ́kọ́ fi kọ ìwé fi ìjọmọ ẹgbẹ́ òṣèlú tó wà kalẹ̀ tó wà nínú ẹgbẹ́ tiwa nìyẹn yóò wá ṣẹ̀ṣẹ̀ wá announce publicly wípé òun darapọ̀ mọ́ ẹgbẹ́ ADC ìgbà yẹn ló tó jọmọ ẹgbẹ́ wa. Now to answer your question sir, ẹni tí kì í sọmọ ẹgbẹ́ wa gẹ́gẹ́ bí nǹkan tẹ wá kà jáde tó ló ń fi ẹgbẹ́ ADC kalẹ̀ ọ̀nà wo ló fi jọmọ ẹgbẹ́ ADC, that is number one. Number two, ẹni tí kì í sọmọ ẹgbẹ́ wa tó ló ti kó gbogbo structure ẹgbẹ́ kúrò ní ADC wá sí PDP báwo ló ṣe jọra wọn. As we speak, as I speak today before you sir, Honorable MM kò tọ́ka sí alága ẹgbẹ́ kan ní local government tó jẹ́ alága ẹgbẹ́ ADC tó tẹ̀lé wá sí PDP. Honorable MM kò lè tọ́ka sí alága ẹgbẹ́ ADC kan. We have 193 wards in Kwara State tó sì jẹ́ pé kò sí wọ́ọ̀dù kan mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí tí ADC ò ti ní olóyè ẹgbẹ́ rẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ dìbò yàn tá a ti búra fún. Are you getting me? Kò lè tọ́ka wípé ok o nígbà tí mo ń bọ́ o alága ẹgbẹ́ wọ́ọ̀dù níjẹ́bà tẹ́mi ti wá o alága ẹgbẹ́ wọ́ọ̀dù ní local government ifo gan ní ìlọrin local government wípé ó tẹ̀lé mi wá. So báwo ni wá ṣe wá sọ wípé àwọn kó gbogbo ọmọ ẹgbẹ́ kúrò nínú ẹgbẹ́ ADC? So Honorable MM Masudi Mustafa is just being economical with the truth and the reality of the matter. So àwa ò mọ̀ wọ́n tí èèyàn bá tí ẹgbẹ́ téèyàn wà bá su tó bá fẹ́ lọ ní ẹgbẹ́ mi kó lọ ìyẹn ò mín wípé kó máa discredit ẹgbẹ́ tó tiẹ̀ jẹ́ pé kò belong sí mi ò bá ní tí ń bá jaja kí n sọ pé jaja kò sí ti ń jẹ́ èèyàn yàn o.
1: Alàgbà Kánájogun
0: naam
1: bí ó bá bí ẹ̀yìn gbà pé lóòótọ́ ó ní Honorable Masud Mustafa tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ KRM.
0: Yes.
1: Ẹ̀yìn gbà pé KRM wọ́n yan ẹgbẹ́ òṣèlú ADC láàyò gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú tí wọ́n gbára lé ṣé bẹ́ẹ̀ ni
0: pé wọ́n yàn ní
1: ayò pé wọ́n

0: ADC, I mean APC, kuro ninu Bukola led Senator Bukola led PDP in Kwara State.
1: All right, yeah, well, me. Hello, Ekaro.
2: Hello.
1: Esho.
3: Six four. Ìyẹn lójú òpó WhatsApp tí ẹ lè lò. Àwọn àtẹ̀ránṣẹ́ ti ń bẹ́ ń bí o. Ẹni ní orúkọ mi ni Saka Oníyẹ Omoritala láti Alórí. Wọ́n ní wọ́n kí wa ẹṣin o. Wọ́n ní Honorable Moshood Mustapha. Wọ́n ní wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ olóṣèlú lọ́jọ́ pípẹ́. Wọ́n ní láti wọ́ọ̀dù wọn gan. Wọ́n ní àwọn òfẹ́ mọ ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà ọ̀dà ẹṣun fún ìdásí tiyín. Ẹ káàrọ̀ ẹ sọ fún àlejò yín kí wọ́n settle party problem wọn kí wọ́n yé di ẹbí ru Tinubu Sodiq láti òkè òsè. Àwọn ni wọ́n fi ẹ̀yìn ò ṣọwọ́. Ẹni ní Wedon Presenter àti àlejò wọ́n ní àlejò wa ti sọ̀rọ̀ dáadáa Ọ̀nàgùn Yàkíyá. Àwọn ni wọ́n fi ẹ̀yìn tí wọ́n fi ṣọwọ́ sí wa. Ẹ jẹ́ àwọn ẹni tó wà ń bẹ̀. Hello.
4: Ẹ káàárọ̀.
1: Ẹ ṣeun.
4: Ó ń bọ̀ mí ní ambassador Zakari Yao láti ìlú Ògbóndóróko níjọba àbílẹ̀ Àṣà Local Government.
1: Bóyá à ń gbọ́ yín.
4: Gbogbo àlàyé tí ààyè àlejò yín ti látàárọ̀ gbogbo wa náà la gbọ́ yé. Àmọ́ tó bá jẹ́ pé lóòótọ́ wà níyàn wọn níbi dáadáa. Tó bá yẹ pé láàníyàn wọn èrò wọn pé àwọn fẹ́ kú ju sínú ẹ̀ sí èsè tó wọ́n kú lọ lè dá nǹkan ti ń bẹ nílẹ̀ yìí ọlọ́wọ́ òjò wọlé. Tó bá jẹ́ báàníyàn wọn lérí ìfẹ́ tara wọn ni kìí ṣe tara ìlú kìí ṣe tàwa mẹ̀kúnù ni ọlọ́wọ́ òní gbé owó tó ń gbé wọlé. Tó bá yẹ pé bẹ́ẹ̀ ti ń bẹ́ẹ̀ ní náà ni ò bá ní bí ìrọ̀rùn pé àdúró ní gbádùn ní rí táìmù tí ń bọ̀ kú òní wọlé àwọn náà òní wọlé. Ẹgbẹ́ tí ò bá wọlé ọlọ́wọ́ òjò ṣe dáadáa lọ́lọ́wọ́ bá wa gbé bẹ́ẹ̀. Òun torí pé ká fi sí ọ̀gájú. Ọlọ́wọ́ ṣe fẹ́ pẹ́ tí ó ṣe dáadáa lórí agbára ọlọ́run.
1: Ẹ ṣeun.
4: Àwọn ọmọ ọlọ́run ló mọ̀. Nàìjíríà gbọ́dọ̀ ní bàjẹ́.
3: Adúpẹ́ fún ìdásí tiyín. Ẹni wọn àti ẹ̀fọ́ orúkọ wọn sí wọn ní MM is never the member of ADC. Ó dà ẹ ṣeun. 0913656952.
1: Hello.
5: Hello, ẹ káàárọ̀.
1: Yes, sir.
5: Ẹ ṣe ẹ pé tọ́lọ́ ní Jídá Amẹ́dẹ́ fẹ̀ mú bàjẹ́.
1: Àmì o.
5: O Alájì sọba Alájì Àǹkúrú bàbá ìta láti àpá yàyà.
1: Bóyá ẹ tẹ̀ wá.
5: Ọlọ́run ó sànú wa lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rí kó ṣèlú dé olúkálukú náà máa tajà wọn ni. Ìpè tọ́ ẹgbẹ́ yìí ni ẹ dìbò fún àwọn ṣe dáadáa àwọn ṣe dáadáa. Ẹ woru ẹgbẹ́ tó wà ń ta yìí nìsín. Wọ́n ní àwọn fa nǹkan wálẹ̀ epo yẹn àwọn fa wálẹ̀ àwọn fa agbá wálẹ̀ àwọn fa gbogbo wálẹ̀. Gbogbo tí wọ́n láwọn fa wálẹ̀ nísìn gbogbo ẹ̀ ni wọ́n lágbára tó yẹ pé mẹ̀kúnù gan àti jẹun ẹ̀mẹta lójúmọ́ gan ó lágbára fún un ni. Gbogbo ẹni tí wọ́n bá wá débẹ̀ 2027 ìtorí èmi ò tiẹ̀ tí ì rí ojútùú pé bí wọ́n ti ń ṣèjọba ìfọ́lọ́wọ́ bá kó sànú ni. Tó ti yí ẹni tí ó débẹ̀ tí ó rọ̀ wá lọ́rùn ọlọ́run bá wa gbé síbẹ̀. Torí ibi tó kú ọlọ́run ló kù tá a súnmọ́ báyìí ni. Wọ́n kálukú ọmọ tajà ni. Àmì ẹni tí ó débẹ̀ tí ó rọ̀ wá lọ́rùn ọlọ́run ìdè débẹ̀ ọlọ́run ìjọ bàjẹ́.
3: Ẹ ṣeun fún ìdásí tiyín. Right honourable Ọlátúnjì Kọ́lájọ́gun Gabriel. Ilé tó lọ. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí ẹni sọ mo fẹ́ kẹ́ dáhùn ní gbólóhùn kan. Wọ́n ní ayé dẹ̀bi ru ìṣèjọba ààrẹ Tinubu mọ́ pé kí ẹ ran aṣọ yín ibi tó ti yanu ẹgbẹ́ òṣèlú yín.
6: Nǹkan tí mi bá expect kò
7: sọ. Òní wípé ọ̀rọ̀ tí mo sọ wípé President Ahmed Bola Tinubu was on seat when Gbajabiamila, who happens to be his chief of staff, was charging Adeleke House of Rep
0: Abejide
7: sorry House of Rep pe lo da egbe ADC ru lo ba won ja lo tun won ka a fun mi support up to the court level to so ko wa so pe ko ri be idaye ni mama pe o nsoro you see oro ta ba fe ma so e je ka base e on truth and nothing but the truth on fact I just said it and nobody
0: e je mo lo kan se ka ma lo otija 0913656952 hello
2: ana karo
0: eso
2: ekweto
0: eso o ko yin bo e ti pe idahun idasi tin
2: oruko mi ni oga senior mechanic ma fun tan ni mechanic gbo labe mi era kun seri oro selu asan pe ba tin ba bola teyin nanu nkan te mo ko pe en to lohun jo ko si nigeria da lohun jo era kun awo ti won wa nbe gan nisin gbo promise tan si fun wa wallahi won fail ni ndori pe era kun omo won na ni musu be bi an na ni musu obi awon jan bo na ni si ewo la mo kan ti won ti pa wa ni olorun ni jo baje bi
0: eso adupe eni ni adc pdp lona bayo oruko mi ni se ko ye mi adc pdp lona bayo omo right honorable olatuji okanajogo gebre e ja ma lo le to ba tu di ojo mi ojo re a tun ma pe yin lori eto lati ba wa dasi
7: eso atokweto mo de fi asiko yi dupe lowo leadership egbe adc ni kwara papa julo eni to je national publicity secretary egbe wa ni nigeria malam Bolaji Abdullahi fun iranlowo ati igbarukuti fun eto yi eto fi waye and by God's grace every person orally laipe yi boya titi Monday Tuesday egburu wa ninu Kwara
0: oda ojo mejo le ma pade lootu to yi ma atoko eto yi ayodeje ayolalo ko temi odigba kan
8: ni ilu ilorin to rewa yi ni ikoni yi wa ti o lelegbe eyi sibe ke je gbadun re
9: Diamond 88.7 FM
8: Diamond 88.7 FM. Ikoni ti o lelegbe.

0: bẹ́ẹ̀ni.
1: Appreciation.
0: Appreciation.
1: Modupa.
0: Ọpẹ́ náà ló yẹ Elédùà.
1: Ọrẹ bàbá mọ.
0: Bẹ́ẹ̀ ni bá dé ẹjá wí o nígbà tá à ní fi ṣe àtẹ̀yàn bá ṣe tó bá dáa náà ẹjá pé agbósùbà sàdáńkàtà fún alùlọ́gbẹ̀nu àkànṣara sí ronítọ̀hún.
1: Bàbá mọ bẹ́ẹ̀ni.
0: Oye kama gbosuba fun ni.
1: Ilio.
0: Ẹgbẹ́ Alliance for Sustainable Kwara won ni a ma dupe lọ gómìnà ìpínlẹ̀ Kwara. Eleyi to faye gba ojo ojo alaafia nipinle yi latari oro oselu to nlo ni gboro lowo. E gbagbe pe odun 2027 nsumo le die na ni nkale kun bo. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ òṣèlú àti àwọn ìgbésẹ̀ àti gbogbo àwọn ètò òṣèlú pọ̀ tá a ṣe ní ọdún tá a wà yìí. Ìdí rèé tó jẹ́ pé bàbá ń sọ nípa àwọn àṣeyọrí gómìnà Malama Abdulrahman Abdulrasaq tipinlẹ̀ Kwara. Ẹgbẹ́ Alliance for Sustainable Kwara lábẹ́ alága wọn Alhaji Rasaq Lawa. Àti ẹni tí ń ṣe Honorable Kale Ọlọ́jẹ̀ tó jẹ́ alukoro ẹgbẹ́ yìí. Wọ́n fi mọ́ gba àwọn ọ̀sán gbé wọn lápapọ̀ wọn ni a máa dúpẹ́ o. Wọ́n ṣe wá wọn ní àmúlò máa dúpẹ́ lọ́wọ́ gómìnà. Wọ́n ní a ṣe bẹ́ẹ̀ ká tún máa dúpẹ́. Lọ́wọ́ àwọn tí wọ́n ń kọ́ wọ́rìn pẹ̀lú gómìnà tí wọ́n jọ ń ṣe papọ̀. Wọ́n ní ìdí ni pé igi kan kì í dágbó ṣe gómìnà gbìyànjú bó ṣe wá ń gbìyànjú àwọn tí wọ́n jọ ń ṣèjọba papọ̀ wọ́n jẹ́ kó rí ṣe ni. Bẹ́ẹ̀ làwọn ilé asòfin ìpínlẹ̀ yìí ni èmi ni àwọn tó jẹ́ abẹnugan lọ́tún lọ́sì ni. Àwọn SA ni SSA ni àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ lọ́tún lọ́sì olùgbàni nínú ìran pàtàkì àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ gbogbo wọn náà wọ́n kópa tiwọn. Mo fi máa wọn akọ̀wé àgbà láwọn ilé iṣẹ́ ìjọba kọ̀ọ̀kan jákèjádò tá a wà yìí. Torí pé wọ́n ní wọ́n ń kó akitiyan gómìnà lọ́wọ́ ìdí rèé tó jẹ́ pé gómìnà fi ráwọn àṣeyọrí wọ̀nyí ṣe.
1: Ọdúpẹ́ onígbú ọ̀rẹ́ bàbá mọ ọpẹ́ mi.
0: Wọ́n ní abálájọ tójú ọjọ́ ètò tó jẹ́ ti ètò tó jẹ́ tòṣèlú tó fi rọjú nípínlẹ̀ yìí. Ó ń bọ̀ lókè, ó ń bọ̀ nsàlẹ̀ àgbọ̀rú àdúpẹ́. Òṣèlú bóbó pábò bóbú lẹ́sẹ̀ wọn ní adúpẹ́ àrírú ẹ̀ nípínlẹ̀ yìí ó ti dàfẹ́yìn tégún fi sọ. Wọ́n léléyìí náà ara àṣeyọrí ni torí pé bí nǹkan bá ń dàrú tẹ́lẹ̀ tó sì wá dàsìkò kan tí gbogbo ẹ̀ wá síbẹ̀ tó sinmi wọ̀ bí ọbẹ̀ nù páànù. Ọ̀ya lè dúpẹ́ lọ́wọ́ ẹni ò ń darí lásìkò ọ̀hún. Ìdírè tán láwọn dúpẹ́ lọ́wọ́ gómìnà nípínlẹ̀ yìí Malama Abdulrahman Abdulrasaq tipinlẹ̀ yìí. Báwọn àṣeyọrí ọlọ́kan òjọ̀ kan tí wọ́n ní gómìnà ń ṣe yìí wọ́n ní gómìnà gbìyànjú o. Àwa máa dúpẹ́ lọ́wọ́ gómìnà náà ni. Eléyìí táwa náà ń dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ yìí fáwọn àṣeyọrí eléyìí tí gómìnà ń ṣe. Bí ìṣe wa tó bá tàkókò á sì ojú òpólẹ̀.

0: ìwọ́n ní ọ̀rọ̀ wa tọ́pẹ́ ẹ̀. torí pé ìjọba tó wà lóde yóò fàyè gbàrú nǹkan bẹ́ẹ̀. ẹjẹ́ wa nìkan yìí ká máa fi ṣe lọ díẹ̀díẹ̀ lórí ètò fótó ní ẹkú ìyálẹ̀ta ó kọyín bulẹ̀ tí ń pè wá o. ẹkú ìyálẹ̀ta ó kọyín bulẹ̀ tí ń pè wá.
1: dé ebèrè láti ṣá o.
0: láti ṣá o yá à ń gbọ̀ yín bàbá.
1: adúpẹ́ lọ́wọ́ gómìnà tó dé pé ó ṣe dáadáa púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nílùú ìṣàwọ́ àlégbàgbé rẹ̀ tó kún ṣe dáadáa fún wa ọ̀nà tó bá wa ṣe ọṣẹ dé okùn díẹ̀ tó dé basic àwa bẹ̀bẹ̀ láti ẹ̀pà clinic sí basic health center kẹ́tí bá wa ṣe ọ̀nà pẹ̀lú àti ọ̀nà láti ẹ̀pà sí mo gbàgbé
0: bẹyẹ ẹ ṣáàdúpẹ ètò ṣíṣe ìwọ wà pẹlú wọn adúpẹ. ẹ jẹ́ máa múra lé díẹ̀díẹ̀ fún tòní lórí ètò tá a pè láwọn àṣeyọrí gómìnà malama abrahamana abrasak tipinlẹ kwara. bá a ṣe wá ń dúpẹ́ orí ọ̀hún lápá bẹ́ẹ̀ ẹ jẹ́ ń ṣe báyìí ló kọ alhaji rasak làwọn àtàjẹ alága fún ẹgbẹ́ alliance for sustainable kwara náà la fi ń kíyìn. appreciation mo dúpẹ́. ló kọ ẹni tí ń ṣe alūkkóró ẹgbẹ́ náà ìyẹn ọ̀nàdìbò kalẹ̀ ọlọ́jẹ́ à ń fẹ́ àwọn náà kíyìn o alhaji usman muhammed shahaba ni àbí alhaji adébáyọ̀ garba mr btech àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn náà là ń forúkọ wọn kíyìn o. ọ̀sẹ̀ tí ń bọ̀ látún láǹfààní lórí ọ̀fẹ́ láti pàdé lórí àkọ́tún ètò tá a pè ní àwọn àṣeyọrí gómìnà malama abrahamana abrasak tipinlẹ̀ kwara.

láàfin àgò láàfin o Diamond 88.7 FM ilé ìlọrin láwa yìí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba nítorí pé òní tún ni sátidé míì tó bá wa láyọ̀ àti àlàáfíà lókè ìpẹ̀ yìí àmọ̀dúpẹ́ o àdúpẹ́ o bá a ti na láyọ̀ náà là ń bọ̀ láyọ̀ àti àlàáfíà tàlàbà fọpẹ́ fún bíkì ìbáṣọ ọlọ́run ọba tàlàbà fìyìn fún bíkì ìbáṣe lẹ́dùúwà ọba àjíkẹ́ àìkú àìsá àìdíbàjẹ́ ọba alayè ti gbẹ́nu mọ́lẹ̀ ọlọ́run òtítọ́ gbẹ̀ngbẹ̀lẹ̀kún ti dá níbi òwú ọ̀rọ̀ gọjúgọ ọlọ́run ti wà nìkan ṣoṣo tanika fi ọwé tanika fi wí ọ̀tá ló dàbí ìrẹ́nu àwọn ọ̀run kọmọ̀ sí àdúpẹ́ o àdúpẹ́ o bá a ti lọ láyọ̀ náà là ń bọ̀ láyọ̀ àti àlàáfíà à ń sùn à ń jí ọ̀ ń pa wá mọ́ èmi àmọ́ wípé kì í ṣágbára wa kì í ṣe ipá wa ọlọ́run ọba

ago laafin leto diamond 8.7 fm ile ilorin bogi alase apase ile ise wa ni adupe lowo olohun oba fun gbogbo ti o ntowo yin jade adupe fun aye te fi gba wa ile ise yi lati ma mu eto yi wa te ni afi ka ma fi sori gbogbo awon kabiyesi gbogbo oluwa patapata bo lati se mo lati san wa bo la se debi ta de yi ki la nse nibe lati gba ta ti debi awon olotija won ni o wa nbe lasiko yi adupe lowo olohun fun ore ofe yi amo lori amo riri on te se fun wa yi abo olorun yo mo daju igba le yin yo mo roju awole yin yo mo raye omo buru kan si ni sele sin taya tomo tebi tara ti gbo ohun ti olorun pele yin lowo kankan oni re danu ninu gbogbo won patapata bakan na ni mo ki ma o sa ti won je oga agba le ise wa yi mo ki baba wa tin beleka karakata baba wa tin be ni eka eto royin awon oga wa tin be leka imo ero ati eto gbogbo to lo ni le ise yi mo ki olootu eto yi mo ki gbogbo eniyan patapata gbogbo osise le ise diamond conglomerate emi ti mo winu gbogbo yin na ni mo ki gbogbo eyin ti en sugba wa lori eto yi patapata papa julo tiwantiwa bakeries okiyin o tabita boutique okiyin design white okiyin amadupe o gbogbo eyin ti esin gbero na lati wa sori eto yi gbogbo yin na la npe o wi fun yin ni ijejo wi pe e wa so nigbawo eto yi a fe ki eto yi ko koja ogbon iseju ti an se yi ki e le gbadun wa si lopo lopo e jowo e so nigbawo eto yi 08035967746 lẹ́fì bá mi sọ̀rọ̀ láti ìkájọ dúnàádúrà bóyá kinní kan lẹ̀ ń tà bóyá òwò kan lẹ̀ ń ṣe bóyá lè iṣẹ́ kan lẹ ní tẹ̀sífẹ́ káwọn èèyàn mọ gbọ́ yín káwọn èèyàn mọ bí tẹ́ ẹ wà káwọn èèyàn lè mọ wá sọ́dọ̀ yín torí pé bàbá ti polówó ọjà yín lórí ètò yìí wìtìwìtì lọ́jà yóò mọ ta gbogbo yóò mọ gbogbo kọ̀rọ̀ bí tẹ́ ẹ bá dúró sí ẹjẹ́ àjọ ṣe kò lè dá gbogbo yín náà la pé 08035967746 náà lẹ́fì bá sọ̀rọ̀ ó bá ṣiṣẹ́ wípé kinní kan lè fẹ́ ṣe nílùú yín tẹ fẹ́ kí àgò láàfin ó bá yín débẹ̀ bóyá ìjòyè ilẹ̀ ń ṣe ni o bóyá ọba tuntun lẹ̀ ń fi sórí oyè ni o sórí àpèrè ẹ jẹ́ kí àjọ débẹ̀ gbogbo àgbá yóò mọ̀ wípé ẹ ń fi ọba tuntun jẹ ní ìlú yín ẹ ń fi àwọn olóyè tuntun jẹ ní ìlú yín kò sílùú tí a lè dé lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ ṣáà ti pè wá síbẹ̀ àgò láàfin ni diamond 88.7 fm ilé ìlọrin gbogbo ẹyin tí ẹsìn gbọ wa náà nílé lóko adúpẹ o torí bàbá ti ń ṣetán làwọn èèyàn ti ń pè wá wípé àwọn ti gbọ tòní nǹkan tá a wí rèé tọ adúpẹ kì í ṣe mímọ ṣe wa kì í ṣe agbára.

Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: olóore mọ́ ni gbàgbé. Obìnrin yìí kò gbàgbé oore tí Jésù ṣe. Obìnrin kò gbàgbé ìgbàlà ọkàn tí Jésù gba ọkàn rẹ̀ là. Nígbà tí Jésù náà jíǹde tàbí nígbà tí Jésù kú, òun ló kọ́kọ́ sá lọ bíbo jí ẹ̀. Àwọn ọkùnrin ti bí súnlé pétérù àwọn súnlé wọn ò tiẹ̀ rántí kankan mọ́. Gbódijọ́ kẹta, wọ́n kàn lọ pé kò tiẹ̀ lọ wá òróró òkunra kó ń lọ fi tún gbòdì gbòdì rẹ̀ ṣe. Nígbà tí ó débẹ̀ ti bí kò gbàgbé ọkàn rẹ̀ wà lára rẹ̀. Ó béèrè lọ́wọ́ àwọn tó sọ pé o ti jẹ́wọ́ Jésù ló wà mọ́ ti gbà lára rẹ̀. Ṣé o ti gbàgbé olóore rẹ̀? Olóore mọ́ ni gbàgbé tó ṣe olóore. Ó wá orí, ó wá ọkàn. Ó gba ọkàn rẹ̀ là, ó ra ọkàn rẹ̀ padà, ó sóre fún, ó gbé ọ dìde, ó gbaṣọ ìyà lọ́rùn ẹ, ó gbaṣọ ìpọ́njú lọ́rùn ẹ, ó gbaṣọ òsì lọ́rùn ẹ. Ìwọ tó níláárí, wá sọ dẹni tó níláárí, owó tó ń ṣe fún báyìí, owó tó ń fi san fún, olóore mọ́ ni gbàgbé. Ní ìparí, Jésù ló olóore mọ́ ni gbàgbé tó yẹ kó gbàgbé, torí òun ló fún ọ ní àǹfààní ayérayé, ìyè ayérayé, ìgbàlà ayérayé. Mo wá rọ ìwọ nùbọ̀ mi tó tì ní Jésù, mo ti sọ tiẹ̀ ṣáájú, wá sọ́dọ̀ Jésù lónìí. Jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí Olúwa tó ń gbàlà rẹ. O ń lọ ọ̀nà sí gbàlà o, o ń lọ ọ̀nà sí iye o, tó o bá ní òlé la o, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ o, ọ̀rọ̀ ìgbàlà ni nù Jésù. Orúkọ Jésù tó dára fún ọ. Ẹ̀yin àgbàdo, orúkọ Jésù. Ọba ògo gba ọpẹ́ wa. Ọba ògo ó yá gba ẹ̀yin wa. Àti inú ọ̀rọ̀ rẹ jáde tọ̀. Àwọn èèyàn wọ̀nyí lè tún ò tí ì mọ Ọlọ́run wa ọkàn wọn rí. Olúwa ṣàwárí ọkàn wọn. Ó yá bá wọn pàdé o. Yẹ kí wọ́n rí ọ. Kán wá sọ́dọ̀ rẹ. Bẹ́ẹ̀ ni kò rí. Ní orúkọ ti Jésù Kristo Olúwa wa. Ago tí ẹ ń pè wá sí ni ẹ máa pè wá sí 34 16 43 03.
1: Ó dá mi lójú pé ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ ti gbọ́ yìí yóò mú yín láradá látinú ìjọ Kingdom of Christ Gospel Church. Fún ẹ̀bẹ̀ àbí àdúrà ẹ lè pe ajíhìnrere Vincent Sola Mohammed sí 0803 468 4303 ní orúkọ Jésù tí ẹ náà ní sòrò sí.

pọ̀ mẹ́rin lọ́gbọ̀lọ́gbọ̀ àwọn ojú ọ̀pọ̀ ayélujára gbogbo ojú ọ̀pọ̀ facebook yẹn ọmọ ìyá mi ọmọ ológo ti tún bẹ ọ̀la ẹ̀ ó mọ́lẹ̀ rókojo bí ojú ọmọ tuntun ó má lọ sùlẹ̀ ojú ọ̀pọ̀ tiktok yẹn ọmọ ìyá mi mo ti sọ data lẹ̀ ó yẹ lójú ọ̀pọ̀ facebook a westport update ìyẹn gangan mo fi dúró sápá bẹ lójú òpó tiktok nǹkan ọfíṣẹ ọmọ bàbá tíṣà ni ó dẹgbẹ pàpà ẹjọ bẹrẹ ìyẹn látinú ìdíje league onípele kejì lórílẹèdè wa nàìjíríà nàìjíríà national league gangan nìyẹn o kẹni wọn wíkí ni wọn sọ lápá bẹ ó ti padà tẹnu bẹpọ sá ìgbábọọlù 2025-2026 nìyẹn o èlé tó túmọ sí wípé ìdíje oníkọ̀mẹ́rin eléyìí tó ṣe dáadáa ẹnu ìdíje yẹn ilé tá a mọ̀ sí super four ó ti tẹnubodò tẹnubẹpọ ìyẹn láyé àná ìlú kẹnẹ kì í ṣe ìpínlẹ̀ ogun gangan nìyẹn ẹ pápá àṣírí rẹmọsà ẹgbẹ́ bí àlàyé ọ̀rọ̀ ṣe jáde látàgbà bẹ̀yẹn kì í jèròyìn mọ́ ikú ẹgbẹ́ bọ́ọ̀lù sporting lagos àwọn ni wọ́n láǹfààní láti yan lọ kí wọ́n sì gbádé ife ẹ̀yẹ nàìjíríà national league 2025-2026 kódà ó ti jẹ́ ayé bẹ̀rẹ̀ ń gbà kan rí pé ikọ̀ agbábọ́ọ̀lù tó bá lé láǹfààní láti gbà yóò tọwọ́ gbà 10 million naira ikọ̀ agbábọ́ọ̀lù sporting lagos wọ́n ti tẹ́wọ́ gbà o lẹ́yìn tí wọ́n fakọyọ ó tilẹ̀ jẹ́ wípé àmì ayò mẹ́fà ìyẹn 6.1 ó ní wọ́n ní torí pé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta eléyìí tí wọ́n gbà wọ́n jáwó olúborí méjì wọ́n pàdánù ẹyọ kan àmọ́débọ̀ ṣùgbọ́n jẹ́rí inter lagos tó dúró sí ipò kejì yẹn

rẹ̀ ó ní gbogbo àwọn nǹkan tẹ́ bá lè ṣe ó ní kẹ́ ẹ ṣe láti lè rí dájú pé kí ni ajáwó olúborí gangan nìyẹn láti lọ kópa ẹ̀yẹ qualify fún ìfẹ́ ẹ̀yẹ àgbáyé tó jẹ́ tàwọn obìnrin tọ́jú.

sọ́rọ̀ ẹ̀sìn nìyẹn o. Àlàyé ti jákọ́ di mímọ̀. Ṣáájú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026. Ó ní torílẹ̀-èdè Uruguay ló bá padà pè mí pé kóun wá. Wọ́n bá lè padà pé òun pé kóun wá gbá bọ́ọ̀lù nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026. Ó ní kí lòun lòun ò fi ní dáhùn. Ó ní kódà òun ò tiẹ̀ ní sọ náà. Ó ní lọ́wọ́ kan. Òun máa dáhùn lọ́wọ́ kan làdá sí kálẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ ọdún mọ́kàndínlógójì náà 39 years of age. Ó jẹ́ atamátàsí. Gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ ṣàlàyé. Ó lè mí jáyin tèmi bẹ́ta. Kò tẹ́ ẹ̀ bá gbàgbé. Abẹ́ ti gbàgbé kí n ràn yín létí. Wípé nínú oṣù kẹsàn-án ọdún 2024 òun ló jẹ́ kó di mímọ̀. Wípé ẹ̀gbọ́n ó tó gẹ ọmọ léfì. Ibi tí mo gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Uruguay ó tó gẹ. Ọdún yẹn nínú oṣù kẹsàn-án yẹn ìyẹn 2024 òun ló padà gbọ́ ètò rọ̀. Wípé òun ò gbá bọ́ọ̀lù mọ́ o. Ìyẹn forílẹ̀-èdè. Orílẹ̀-èdè Uruguay gangan nìyẹn. Ó yẹ jẹ́ ń gbé yín débẹ̀ gangan. Ìjà yín kanlẹ̀kanlẹ̀. Yẹn torí àjá àjàta. Ìjà ní ń dalẹ̀. Àbọ̀tẹ̀ 1969 goals. Olólà ànfàní. Ìyẹn láti ní fún orílẹ̀-èdè Uruguay. Ìyẹn gbà tí ń gbá bọ́ọ̀lù fún orílẹ̀-èdè Uruguay. 69 goals. Olólà ànfàní láti ní. Ẹ̀lẹ́ tó sì jẹ́ pé nínú ìfarahàn mélòó ó ní ìfarahàn tó tó wá 143 appearances. Ló fi ní 69 goals yẹn. Tó sì jẹ́ wípé ó ní àǹfààní láti lọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ngbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn láti ọdún 2010 ló ti ń lọ ìgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ó ló lọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé fún orílẹ̀-èdè Uruguay. Gẹ́gẹ́ bí Luis Suarez bó ṣe wá jẹ́ kó di mímọ̀. Ó ní bí wọ́n bá padà pé òun olóhùn ṣetán láti pé kí òun kó dá orílẹ̀-èdè Uruguay lóhùn pé kóun wá gbá bọ́ọ̀lù forílẹ̀-èdè Uruguay. Gẹ́gẹ́ bí àlàyé ṣe láǹfààní láti sọ̀rọ̀ yẹn ṣàlàyé ó lè mí jáyin tèmi lóní fẹ́rẹ́ jógi. Ó yá gbogbo ẹ̀yìn tí Manchester kóbákóbá láláì kọ́lá wọlé jọ ìfarabalẹ̀ kó gbọ́ mi bẹ́tà nítorí pé Adélé olùkọ́nikọ́ agbábọ́ọ̀lù Manchester United. Mo ń sọ nípa Michael Carrick àlàyé ti sọ̀rọ̀ ṣàlàyé kí ló wí o. Ìyẹn ó fèsì lórí gbogbo ọ̀rọ̀ tí ń lọ ní kọ̀ọ̀kan èjèèjì wípé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester kóbákóbá láláì pé ẹ ti tún lọ fojú síta wá olùkọ́ni míì. Kódà lára àwọn olùkọ́ni eléyìí tí wọ́n lẹ̀ ń fojú sí lára ipò ṣeéṣe kẹgbẹ́ wá sí pápá ìṣeré Old Trafford láti rí tari. Anthony Iraola ló fẹ́ fi ikọ̀ agbábọ́ọ̀lù ti ikọ̀ agbábọ́ọ̀lù Bournemouth sílẹ̀ dé mọ́ Oliver Glasner nínú ikọ̀ agbábọ́ọ̀lù Crystal Palace àti Julian Nagelsmann. Àwọn ṣe ráwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ wọ́n lẹ̀ ń fojú sí wọn fẹ́ fìfẹ́ hàn sí wọn wípé kí ìkọ́ṣẹ́ àti wá ìyẹn sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Nígbà tí wọ́n wá bèèrè ẹ̀yìn àwọn ròyìn tí wọ́n tàkò tó bèèrè sáde lólùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lọ́wọ́ ìyẹn Michael Carrick. Ó ní gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn ó lè mi ò mọ nǹkan kan pa ẹ̀. Ó nítorí pé iṣẹ́ ti ń bẹ lọ́wọ́ mi lọ́wọ́ ta wáyé ojú pé kí n gbájú mọ́.

ọkùnrin kan eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tó ba mọ́ sẹ́bà gbó ló bá bẹ̀rẹ̀ sí ní fíìmù wọn tí ń yà wọ́n láwòrán nígbà tí wọ́n fi mọ wọn láláyé yà tètè dìlíìtì gbogbo àwọn nǹkan tí ó ń bẹ tó ti yà sórí fóònù kódà nígbà tí wọ́n náà tún filẹ̀ ó tún lọ ságbègbè kan ó lọ ṣẹ́ǹjì aṣọ ẹ̀ wọ́n ṣàṣìwádìí ṣá wọ́n ṣàwárí pé ó jọ bíi pé ikọ̀ agbábọ́ọ̀lù Southampton olóran bẹ́ẹ̀ sì mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Southampton pẹ̀lú Middlesbrough àwọn fẹ́ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ìyẹn playoff ìyẹn fún ife eléyìí tó jẹ́ ti pé ta ni yóò wá sínú ìdíje líìgì àgbọ̀kúta lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì ọ̀rọ̀ yẹn ń bẹ́ẹ̀lẹ̀ lọ́wọ́ tá a wà ìwáì ilé tó jẹ́ pé àjọ fa wọ́n ti ń sọ̀rọ̀ ṣàlàyé pé tí ajere ọ̀rọ̀ yìí tó bá ti lè ṣímọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Southampton lórí ìjìyà tó nípọn òun ni wọ́n ò fi jẹ wọ́n o bó ṣe jẹ́ nìyẹn mo

0: kódà olóyún gẹ́gẹ́ bí ìròyìn ṣe tó mi lọ́wọ́ ó ti ń tó 30 million àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ni wọ́n ti fọwọ́ sí ó ṣe jẹ́ nìyẹn o ó dá pápá ẹ jẹ́ kí a lọ sọ́dọ̀ àgbà àmọ́ àgbà kó tó di pé mo lọ sọ́dọ̀ àgbà Manchester United alẹ́ ń wò pé bóyá lu sẹ̀ríkè tó jẹ́ olùkọ́ ni PSG fẹ́ gbé ṣùgbọ́n àlàyé ìròyìn ti tó wa lọ́wọ́ wọn ló fẹ́ fẹṣẹ́ lójú sí ní Park the Prince nínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG so sọ pé pọ̀ ó ti lọ àgbà.
1: Nígbà tí o ṣe wàá gọ́ yóò wá kúrò ní PSG yóò wá sí Man U yóò fi rí ojúlẹ̀ yóò wá yóò mọ̀ wá ìròjú kiri
0: kí ni ojú kiri
1: yóò rí ọmọ yóò ra ọmọ gidi lẹ́tọ̀ sí dáadáa yóò àbùkọ́ ọmọ náà mọ̀ wá káàkiri tí ó sọ lóògùn òdèké
0: àbùkọ́ ọmọ wo ni ṣé Mayu tí wọ́n ṣáná lọ́wọ́ ẹ̀
1: wọ́n ṣáná lọ́wọ́ nígbà kárí kìdé wọ́n di ìbànílẹ̀ tí bàtọ́jú ẹni sún òkun amọ̀sòrò rìn okun ilẹ̀ Mayu ó tójú ta kárí kì sùn okun kẹrin sọ okun rẹ̀ sọ̀rọ̀ ó dòdò rìn àìríkè Mayu tó kò tójú ẹ̀ sún o okun rẹ̀ ó sọ̀rọ̀ rìn fún kò lè kó ti fẹ́ ṣe so tó lè pè Mayu ní ìsìn ni pé ká má fi rojúlẹ̀ ká má wá ìrojú kiri o ká wá fi àìríkè lẹ́ẹ̀mí ẹ̀ tó wá kí ẹ̀ ṣe kí òun gbò sí
0: ẹ̀
1: ojú kan náà ní padà kù sí so tó kù báyìí ní ìsìn ni pé Mayu ti mọ̀ pé
0: àwọn ṣe ní Casemiro tó ń lọ
1: James ọ̀rọ̀ wọn kan extend the contract kazami Casemiro torí pé ọjọ́ kòkó ẹ̀ wọ́n sì lè bá sọ̀rọ̀ ọjọ́ kòkó lọ̀rọ̀ transfer ẹni fẹ́ lọ́ra ìsìn mọ̀ bóyá yóò fit in sí pattern tí Casemiro
0: gbá Casemiro ti dàgbà
1: ó dàgbà kan kí o kò mọ̀ ọdún nígbà jẹ́sì lùrìsì Luis Jọ́sí ṣé wọ́n mí ìsẹ̀ pàtàkì lùdú ìsìn ìtàgọ́ sí ìbàjọ́ sí wọn míì sí ẹ̀ sáwọn kílòkọ̀nà kópa sáàrin ní ìsìn àwọn fòfánà àtàwọn fòkà kiri sọ ìlú adẹ́fìwé kínní sọ gbà mí.
0: ẹyin ni fòfánà gbà.
1: ẹyin aṣèyìn kan ní ìtàgọ́ sí ìbàǹgbà so àwọn tó wà wọn kọ́ wà tó dẹ́ pé ẹ̀rọ pọ̀ ti dàgbà ni ṣùgbọ́n ó sì ń bẹ lára wọn nàbúrò àti máa yùbá ara yẹn kọjá kéékèèké kan wá kó sábẹ́ irú Casemiro yẹn kó tẹ̀ wọn fún ọdún kàbọ̀ ọdún méjì kan wá rìlíìsì ẹ̀ now Mayu ní ìsìn wọn sì ní ìdàwọn yẹn lẹ́yìn Martinez àti Lord Maguire ẹ̀ ń gbà tàn fún
0: àwọn táwọn ènìyàn
1: tó ṣú ọ kọ
0: Luke Shaw
1: ẹgbẹ́ ni Luke Shaw gbà kó gbà rìn
0: ó ṣàṣì ní ìrírí
1: so wọ́n nídìí ẹnìkan sí tó quality tó jẹ́ experience central defender kí wọ́n wá àwọn míì kan fi jùkọ́ alẹ́ wọ́n nídìí central defender mẹ́rin so Luke Shaw iná ni wọ́n lẹ́yìn tó replace ẹ̀ gba àwọn dialogue ti owó ti quality máa yù mọ́ wọ́n lè mọ lu as reserve.
0: Diago Dalot.
1: Yẹ́ẹ̀ ni paradox chance wọ́n ti mọ́ dànù bí coupon ni yóò mọ̀ dànù ni so Mayu ní gan invest nínú squad yẹn so nǹkan ní di pé àwọn akọ́jú káàkiri owó náà akọ́jú káàkiri kan lọ fi ra player àmọ́ rí ẹ̀kíní is good for ẹ̀kíní dáa fún wọn
0: mẹkáàrí
1: dáa fún wọn kàmá fi rojú lè wá ìrojú kiri o kí ló tún fẹ́ tó bá gba kọ́ àìríkè sẹ̀ríkè gbà tó ń bá fún yín lọ ni ká pé pọ́ǹtì sí Mayu ní nígbà tí garlic dé wọn láti bẹ̀rẹ̀ sí wọn mọ̀ jà fún líìgì so wọn ti rí báyìí kan kan filẹ̀ wọn lọ dàbí ọ̀rọ̀ gbà tán tán lé ta lọ́dọ́ lọ́gbà yẹn náà tán lọ gba tẹ̀náǹgì tí yẹn nígbà tí yẹn bẹ̀rẹ̀ sí lànà fún ohun tẹ̀ sáì fún wọn tiẹ̀ bó tiẹ̀ gbé wọn wọ ọgbọ́n ogun ọ̀pá
0: ife rí tẹ̀náǹgì gba ife fún
1: wọn so táìmù tó lóko táìmù támọ̀rin náà lò ó yàtọ̀ síra wọn.
0: Àgbà ẹja wálé Kwara United wọ́n gbàlejò ẹ̀yìnbà awon na nja pe ori o dakun ibi o gbe wa de ko ma di wahala si wa lorun pe agba mi aye ko ma gbe won lo Kwara United awon na n gbianju pe oluwa ma ye ki agba mi aye o gbe wa lo Kwara United won be ni ipo 16
1: sixth position
0: eyin ba n be ni 11 ta ba wo point ti n be laarin awon meje
1: 2 ni
0: 44 46
1: so
0: o tumo si pe teyin ba ton ba le padanu won bo nsale
1: agba olohun
0: ti Kwara United ba le jawo
1: olori oda ale usile won abi ten ngan
0: ti Kwara United ba ti jawo olubori o se se kan tun wa soke
1: na mo so
0: kan wa si bi 10
1: abi 11 ehn
0: kan wa si bi 10 abi 11
1: to ba pe ga to wa laarin awon to wa leyin atan to wa laarin
0: tori pe
1: gap yen kere
0: po tori pe plateau United to wa ni the 10 minus go won je gbese go kan Kwara United to je gbese go won je ni additional
1: kini ni
0: ehn eyo kan le now killer obi po se se ko sele Kwara United
1: ko ba le verse ko de dudu na lo so so ni amo so pe fun iko Kwara tori pe amreji oni won le di won se meji se won se meji e se pe igba ti Kwara United pa de won ni lekan aba meji so do lana won atun igba kan na wa na laarin meji se eyo kan so odun 2023 ojo kerin logun su kerin oni eyi ba na Kwara United mo le last iyan ko la wa meji se eyo kan e
0: ro pe ibi ile ohun ile la lo
1: eh ile na le nje to ba fe wo ori kini o mu na ni Kwara United wa e se pe ibi ta wa yen o san Kwara United ti gba ko ba se dada ni ewo
0: ti ate ti pada si ilorin sha
1: ati won ti confirm mo won ti gba confirm mo
0: ro ye ki
1: o wa ife he do pe o ya ko ni last to the last emo match won na lele season fi pari leyin match yi ra pe ewe loku tan lo to so gba last match of the season leyin won lo ba esa so ba esa ni last match won so to must mean is pe ta le to ku ro Kwara United ni sin kan da wo le bari lola kan si gba mi ni le ba esa to ku ba le 4 points ati yo ku ati yanbo so ati ni ba yen se wahala olorun ran lowo awon tan le lo naira to le to lo gba omi ko si to ni kan mo le na eyin ba so ara la mo ran olorun ni pe ka
0: la
1: ku dun lo so so fun iko Kwara United ka na eyin ba lola ka si lo draw last match wa ka escape relegation
0: lana Bruno Fernandes o gba ameye football writers mess award ṣugbọn awọn kan so wipe ko ye ko ri be pe Declan Rice iko agbabọlu ati wa nu iko agbabọlu Arsenal lo ye ki
1: fowo
0: kan fun kini iwoye yin lori oro yin
1: loju temi o Fernandes o deserve
0: okay
1: tori pe Ọlọ́run gan lo yo Man U e pe amarin akobale akobero ni o kon fe ni pe kan release last summer Ọlọ́run lo si yo Man U won ni ko lo won lohun o lo ta ni ka go contribution re ati assist ti ba se tori kile oruko e tori amarin ti o lo si de ko lo si bere season bayi ni se ki ba ti mo ni assist to 20 lo bayi so assist ni 19 lo ni bayi o da pe the highest starting ni so far ni
0: 20
1: Henry ati se de bone ko ni keji bayi tan ni assist to julo so ko yi ko re lo ku so e don ni assist and if we know Rice na se palaraki ninu performance Arsenal ni season yi sugbon e le fi gbo ipa ti Bruno ti ni lori Man United ba wo consistency Bruno lati odun meta odun merin seyin nipa and ni assist to ba odun meta since as a player to ni assist julo ni Europe so o deserve ba se ni wo ka performance Man U lati bere odun yi ti ta tere kini ti gba kini kini oru coach won yi e ri pe
0: Michael
1: Carrick e ri pe won ni best player Man U so time won yen oni mi baga yen lo discover best form won so ko si ani ani nbe e ka ko la ko le ko kola ka ona lo deserve
0: e ja se oju opo le 0913655952 ta ba ti ni show your logo any logo show your logo oni fe down 0913655952 ya lojo opo to wo bi o da papapa oju ferese oja domido karakata enikan ti wa nbe show your logo o da itumo oju opo ferese oja karakata mido oro lo je wi pe o tin lo laarin oluyo koyo se mori o ti ko ọkọ̀ agbábọ́ọ̀lù Real Madrid èyàn láti gbé ọmọ bíbí orílẹ̀-èdè Portugal náà ọmọ ọdún mẹ́tàlélọ́gọ́ta 63 láti gbé tọ́pátápátá pé kó bàá lè dín olùkọ́ ní ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid padà ìyẹn tí ó bá di next season gẹ́gẹ́ bí ìròyìn ṣe tó wà lọ́wọ́ ó ní Abel Abelua ọ̀rọ̀ tó bá ti dínú ó ti ṣe ṣóyọ logo.
2: Ṣóyọ logo logo.
0: Ó kọ yín bọ́lá ti pè.
2: Àfihàn sọ̀rọ̀ látàdéta.
0: Látàdéta ikọ̀ agbábọ́ọ̀lù olè bàtò.
2: Látàdéta ikọ̀
0: agbábọ́ọ̀lù olè bàtò. Manchester gbẹgbẹ
2: kò. Manchester United kẹ́rin máa yàn tí màkà tó kàn lọ́rọ̀ wọn ni. Kẹ́rin kò nídìí kí wọ́n ní kárí kì rárá níbi tó rí pé sátìsì tó ń pè fún máa yàn fọ́ lọ́wọ́ yìí kò sí ìwọ̀n tó pè pẹ̀lú máa yàn kọ́lá tí wọ́n bá ní máa yàn wọ́n máa mọ̀ pé máa yàn sí pè bọ́ọ̀lù. Nítorí wípé gbogbo àwọn irú àwọn Maguire tó lóun fẹ́ kà wọ́n tí àwọn Maguire bá lọ pẹ̀lú nǹkan tí Maguire ń pè lọ́wọ́ yìí gbogbo àsìsì tí àwọn Bruno Fernandes ń ṣe wàláì yóò ti méèkì láti káyà ojú kọjá 20 láti jọ yìí ẹ̀rẹ́ ògbà tí à ń lo Amorim gbogbo nǹkan tó ń pè fún wa ṣé káríkì yóò jẹ́ kí kẹ̀ẹ́fẹ́ káríkì ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ sí àwọn máa yọ̀ ń gbà wọ́n ẹ̀rẹ́ ògbà tí káríkì yìí dé àkọ́dà sánmọ̀ tà kálámọ̀ sí pé kí káríkì lọ.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ha bùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà jẹ́ gùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ.

0: yo.
1: Kí ló fi sọ? Kí ló fi sọ? Kí ló fi sọ? Ṣé lóòótọ́ ló fi wà àbí kò sófin? Bó bá wà, àmúlò rẹ̀ ń kọ́. Ǹjẹ́ àwọn èèyàn ti ẹ̀mọ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin? Ẹ já jọ fojú òfin wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ. Bí orí bá wa kun, alábẹ́là ké sí. Ẹni mojú ògún nípa Bènírè.
2: Ẹ pàdé wa lọ́jọ́jọ́ Àbámẹ́ta Saturday láti aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́.
1: Kí ló fi sọ? Tọ̀sẹ̀ yìí ẹ máa mí sí ẹ o.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Hour after hour of quality programming all around the clock with us. Every second and minute counts when it comes to bringing you the best of programming on radio. Diamond 88.7 FM remains your best bet. Be it sports, talk radio, entertainment and music. One thing is certain, we've got you.
2: On Diamond 88.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn yẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: mo mu eto obinrin rere wa si eti igbo yin lati ile-ise Message of Salvation Women Ministry eyi ti o wa nilu Ilorin Kwara State Nigeria oruko emi eni ti o n ba yin soro ni Florence Aya Ajagbe e je ki a gbadura Olorun ayeraye oba alagbara a wa siwaju re lori awon eto ti a tun fe gbe jade yi Oluwa saju wa kekeyin wa gbogbo eti to n gbo ati enu to n soro eya gbogbo re si mimo ni oruko Jesu Oluwa wa amen mo ki gbogbo eyin olugbo eto obinrin rere losose yi ti e n gbo mo gbadura fun yin wipe ni oruko Jesu ibukun Olorun yo ma yalu yin loni koko eko ti a mu wa siwaju yin o na ni ipo aini sugbon ke a to lo sinu re mo fe so fun wa wipe ni agbara Olorun alaye ninu osu ti a wa yi ni ojo ketale ni ogun nre a fe se ipade wa eyi ti a ma nse lododun eyi ti a pe gbogbo yin patapata si gbogbo eyin to n gbo wa lokunrin ati lobinrin ipade naa yo ja si ibukun fun gbogbo yin nitori naa e ma se alaiwa nibi ti a o ti se ipade yi ni First Equa Church Taiwo Road Ilorin ni agogo mokanla owuro mo tun ran wa leti pe on the 23rd of May 2026 we want all of you to come there to receive the blessing of God. I believe that that day will be a blessing for you in the name of Jesus. Please try to join us on the 23rd of May 2026. The Lord will bless you. Amen. Lori eto wa ti oni gege bi mo se wi ipo aini mo fe ki a ka ninu iwe mati ori kokanla ese ikejidi ni ogbon ka bayi pe e wa sodo mi gbogbo eyin tin sise ti a si deru wiwole lori emi o si fi isinmi fun yin Olorun yo fi isinmi fun enikokan wa ni akoko yi o loruko Jesu kini ipo aini yi tumo si o je ipo to le mo omo eniyan pupo nigbati o ba de ipo aini o le je eni ti ko ni oluranlowo le je eni ti ko si alati lehin fun ko si kankan to fe se ko ni alati lehin ko si owo ko si onje nile ipo aini niyan ko si aso to dara ninu ile ti a le wo ipo aini niyan ipo yi je ipo ti ki bara mu o je ipo ti ki je ki okan ko ni isinmi o je ipo to n damu okan eniyan nigbati ipo na ti o ba de tabi ti eniyan ba nla okan ojo kan awon ipo yi koja awon miran si ma si wahu nipa jijade lo sibi ti o ye ki won o lo elomiran a lo sile adanse awon miran a lo sinu sile woli eke won a tun ma tan won je sugbon ati ka ninu oro Olorun wipe Olorun wipe e wa sodo ohun iyen ni pe ninu gbogbo isoro ta le ma la koja ka wa si odo Olorun o ni ohun yo fi isinmi fun okan wa gbogbo okan ti ko ni isinmi mo gbadura wipe Olorun yo fun wa ni isinmi ninu ipo aini o le je wipe ko si abo to daju aini na ni aisi abo gege bi ohun to sele lowo lowo bayi ko si alabo kankan ko si eni ti orilede le pe wipe eran wa lowo bi o ba ri be Olorun wipe e wa sodo mi gbogbo eyin to nsise ti a di eru wiwole lori oni ohun yo si fi isinmi fun okan wa bi a ba ka si waju oni ajaga mi rorun ajaga Olorun o rorun eru re si fuye bi a ba gbe gbogbo isoro aye wa to Olorun lo ninu ipo aini dajudaju Olorun o so di fifuye ninu ipo aini yi o le de ba Olodan ni ipo aini le de ba idile to je wipe koni si ibugbe koni si ohun irinse koni si owo ti won ti le fi jeun koni si ounje papa nile awon omo mo damu awon miran ti bimo sugbon ko si owo lati fi toju awon omo na bi o se to ati bi o se ye nigbati awon omo ba si jade ti won ba nri awon elegbe won ti won jeun nile iwe tabi ti bi won se n gbegbe aye won okan won a ma poruru wipe a bo ni ti dile awon se ri mo gbadura ni oruko Jesu gbogbo idile ti o ri nkan toju awon omo re lati ole lo Olorun yo dide ran lowo fun yin ko seni ti fe bimo ti o ni fe toju e sugbon ko si itoju eyi ti o peye lori awon omo miran nitori pe idile won wa ni ipo aini ipo aini yi ko se eni ti o le de ba gege bi mo se so sugbon ọ̀rọ̀ èyí tí mo fẹ́ mú tọ̀yìn wá lórí rẹ̀ ni wípé ẹ jẹ́ kí a farabalẹ̀ nígbà tí a bá ń la ìṣòro wọ̀nyí kọjá nítorí pé ó kọjá ni yóò sì máa lọ ni. Àwọn ipò àìní wọ̀nyí ní ìgbà mìíràn wọn kì í bá ní gbé títí di alẹ́ o. Ipò àìní ẹ lè rí ẹni tí ò ní lónìí kó di ọ̀la, kó di olówó, kó di ọlọ́rọ̀. Ẹ lè rí ẹni tí kò lọ́mọ lónìí kó di ọ̀la, kó fa ọ̀kan lọ́wọ́, kó gbé ọ̀kan pọ̀n kí wọ́n tún gbé káwọn kan tún gbọ́mọ tẹ̀lé. Gbogbo ẹ̀yin tó ń wojú Ọlọ́run nínú ipò àìlọ́mọ yìí, mo gbàdúrà ní orúkọ Jésù, Olúwa yóò yà yín lẹ́nu. Ọlọ́run yóò fún yín ní ọmọ báńkálẹ́, kò ní fún yín ní ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀, ògo Ọlọ́run ó sì farahàn láyé yín nítorí pé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe, Ọlọ́run yóò ṣe tirẹ̀. Àwọn mìíràn jẹ́ aláìní ọkọ, àwọn mìíràn jẹ́ aláìní aya, wọn ò ní aya, wọn ò lọ́kọ, wọ́n gbàdúrà gbàdúrà, wọn ò tí ì rí ìdáhùn. Mo gbàdúrà fún yín wípé Ọlọ́run yóò rántí yín. Kò dúró níbẹ̀, àwọn mìíràn ti kàwé, wọ́n kàwé dáadáa ṣùgbọ́n wọn ò ríṣẹ́. Àwọn mìíràn ní iṣẹ́ ọwọ́ ṣùgbọ́n wọn ò rẹ́ni pé àwọn gbogbo àwọn ìṣòro wọ̀nyí ó jẹ́ àìní. Àwọn opó mìíràn bí àwọn ọmọ kalẹ̀ bàbá kú, ìyẹn ọkọ, kò sí olùrànlọ́wọ́. Àwọn ìdílé ò tilẹ̀ béèrè wípé báwo lẹ ṣe ń tọ́jú ọmọ. Àwọn ọmọ yẹn ń kọ́, níbo ni wọ́n wà, kí ni wọ́n ń jẹ, kí ni wọ́n mu, ìdílé mi ò ní béèrè. Ẹjọ́ ni wọ́n máa bá àwọn opó rò ṣá. Ohun tí opó fi sílẹ̀ gan bí a bá rí ẹlòmíràn tí ọkọ rẹ̀ kọ́lé tó ra ilẹ̀ tó ní mọ́tò, àwọn ìdílé mìíràn a sì gbà. Bẹ́ẹ̀ ni ohun tí wọ́n gbà yẹn kò dára. Kò dára rárá, Ọlọ́run ò fọwọ́ sí i. Torí pé opó tó jẹ́ ìyàwó ó wà ńlẹ̀, àwọn ọmọ wà ńlẹ̀. Ohun tó yẹ ká ṣe ni pé ká ràn wọ́n lọ́wọ́. Ọ̀nà tí àwọn nǹkan tí ọkọ fi sílẹ̀ tàbí bàbá fi sílẹ̀ yẹn bí yóò ṣe lè dúró láti lè mú owó wọlé fún ìtọ́jú àwọn ọmọ àti ìtọ́jú opó. Eléyìí ṣe pàtàkì púpọ̀ nígbà tí ẹnìkan bá lọ nínú ìdílé tó sì ní ìyàwó. Ẹ má jẹ́ kí a halẹ̀ mọ́. Opó mìíràn nípa ìhàlẹ̀ ìdílé ọkọ, òun nìkan ni ó máa dọ́mọ tọ́jú, òun nìkan ni ó máa dá gbogbo rẹ̀ ṣe, òun nìkan ni ó máa dá gbogbo rẹ̀ rìn. Eléyìí jẹ́ ohun tí ó burú o. Gbogbo ẹ̀yin ọ̀rọ̀ kan, ẹ tọ́jú opó èyí tó bá wà nínú ìdílé yín. Mo gbàdúrà fún yín wípé bí ẹ ti ń ṣe nǹkan wọ̀nyí, Ọlọ́run nínú àánú rẹ̀ yóò máa bùkún yín. Ipò àìní ó jẹ́ ipò tí ò rọrùn. Ipò àìní ó jẹ́ ipò tó lágbára. Ipò tí Ọlọ́run pàápàá mọ̀mọ̀ wa ni. Abájọ tí Ọlọ́run fi ṣèlérí wípé òun kò gbàgbé wa. Ọlọ́run wípé òun kò gbàgbé wa. Tí a bá wo ìwé Ẹ̀sáyà orí 41:30 ẹsẹ̀ ìkẹwàá, ọ̀rọ̀ Ọlọ́run wípé má bẹ̀rù, má bẹ̀rù, má bẹ̀rù yẹn ó ti tó. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní ipò àìní, kì í ṣe opó nìkan ló jẹ́ aláìní. Opó aláìní nìkan kọ́ là ń bá wí. Bí kò ṣe pé gbogbo ènìyàn tó wà ní ipò àìní, ẹ má bẹ̀rù. Ẹ gbẹ́kẹ̀yìn lé Ọlọ́run, ẹ sinmi lé Ọlọ́run. Ọlọ́run ò gbàgbé yín. Ọlọ́run ní tí ó ṣe. Ṣùgbọ́n ní síbẹ̀, Ọlọ́run pe àwa ọlọ́dàn ni níjà láti jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn aláìní. Aláìní wo ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ yẹn? Aláìní wo ló wà nínú fámìlì yín? Aláìní wo ló wà nínú ìjọ rẹ tó mọ̀ délédélé, tó mọ̀ wípé ó jẹ́ aláìní, kí ló ṣe fún? Ọlọ́run fẹ́ kí a ràn wọ́n lọ́wọ́. Ọlọ́run fẹ́ kí a ṣe ìtọ́jú àwọn opó. Ọlọ́run fẹ́ kí a rántí àwọn ọmọ aláìní yá. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Ọlọ́run fẹ́ kí a jẹ́ olùrànlọ́wọ́ fún gbogbo àwọn aláìní. Ọlọ́run pe gbogbo ọlọ́dàn ni láti ṣe eléyìí nítorí wípé ó ṣe pàtàkì láti má ṣe gbàgbé wọn. Ìrètí rẹ bóyá ó kúrú, má ṣe ronú ikú sí ara rẹ. Ní ìgbà mìíràn, àwọn mìíràn bọ́ sí ipò àìní, wọ́n ti ro ara wọn pin. Mo rántí ọmọkùnrin kan ní àkókò kan, mo gbọ́ ọ̀rọ̀ náà ni èmi ò mọ ọkùnrin náà, ṣùgbọ́n àwọn tó kàn àwọn ló sọ. Wọ́n wí pé ọmọkùnrin yìí ó kọ ìwé kan fún ìrànlọ́wọ́ èyí tí yóò fi rin ìrìn àjò jáde. Pé ìwé tó kọ yìí àwọn ènìyàn tó kọ wọ́n pọ̀, kódà ọ̀rẹ́ rẹ̀ òun ló bá ṣe tirẹ̀. Wípé kóun náà ó kọ̀ káwọn ojú jáde kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà, káwọn ó wábi ìtura lọ. Nígbà tí yóò wá ṣe ọ̀rẹ́ rẹ̀, ó rí ìwé tí ẹ gbà. Gbogbo ohun tó yẹ kó gbà ó gbà á. Ó wá ní ìwọ ọ̀rẹ́, ó lọ́lọ́run wá ṣe o. Ìwé tiẹ̀ náà ó fẹ́rẹ̀ dé o. Àkókò tó ń ti dá, ó ti pé òun ń lọ, ọ̀rẹ́ wa lọ. Àtọjọ́ náà lọkùnrin yìí ò ti gbádùn. Ló ti ń banú jẹ́ pé há, òun ló ń bá ṣe wí ẹ. Ìwọ Ọlọ́run, ó ṣe tòun náà. Ǹjẹ́ mọ tó ṣẹlẹ̀? Ẹ̀kọ́ ńlá ni o. Àṣé ìwé rẹ ti dé, kódà ṣáájú ti ọ̀rẹ́ rẹ̀. Ìwé yìí dé, aládùúgbò ló gbà á. Nígbà tí wọ́n mú tán mú àwọn tó máa mú ìwé kiri, tí wọ́n mú ìwé káàkiri pé ẹjọ́ ta ló ń jẹ́ báyìí, ẹnìkan sì gbà á. Nígbà tó sì rí o si gbe si ori table won sa ngbe iwe si gba won gbe sawo won o gbe fe ni to ni we nje mo pe o ma nsele na awon miran ti won ba ni won pe won wi pe won pe won fun kini kan awon kan wi pe mo won si gba we won si ni gbe fe ni to ni we ko wa gbe iwe omokunrin yi fun we yen wa lowo re ko gbe kale bi o mo boya ika lo fi se o o si mo mo gbe pa I don't know sugbon to wa ya ni lenu ni pe laaro ojo kan awon aladugbo omokunrin yi won reti pe o ye ko ti ji o ye ko ti ji won wa lo silekun re ni tipa tipa won ba to ti so ara re mo fanu o so ara re mo fanu gege bi won se wi ni mo bi won se se o sa ti ku sinu ile igba ti gbogbo awon eyan wa se ha ha ha nibe ni obirin kan na wa ni ha iwe e kan si wa lowo won o to ye ki ohun ti fun tohun ti eran ti ohun kan mo nko we yen kaakiri ni o wa mu iwe yen jade igba ti won ja iwe yen wo ti won wo ah o je n to ya ni lenu igba ti awon ti o gbe oku re jade ti won wa gbe oku omokunrin yi jade ni won wa ri bi to ko we si wi pe owo ti e mo to nse ninu aye tori e na lo n fi se to nse yi fun ara ohun o n ko iwe fun iran lowo ti won ni won ran gbogbo awon eniyan lowo o lo n ba ore won ko we ore ti lo ohun wo wa ri we to ohun ohun to ran awon eniyan lowo to bayi to n se bayi nje mo wi pe aladugbo lo mu we re sowo o olorun mi won ja fa iku fun enikeni o mo so fun o ohun to wa lowo re to ye ko fi ran alaini lowo bo ba nje bo ba mu to ba nje lori tambili to mu lori tambili to n wonu le to n sun fa ranti pe ohun to wa lowo re yen o gbodo pin kan alaini obirin yen gbe iwe re pamo ko gbe kale okunrin yen si fi titi o fi koja lo iwo na ma gbe pamo fun arakunrin tabi arabirin yen o ohun to ba ye ko fi ranti re ranti re olorun yo ran wa lowo ni ipari mo fe ki gbogbo olodan ni mo pe o ye ki awon ran awon alaini lowo nipa imoran nipa adura ati nipa fifun won ni ohun to ba ye be gege ni ijo olorun gbodo ma ran awon alaini lowo bi e ko ba se be e fe jo obirin to gbe iwe itesiwaju okunrin yen pamo nigba to kutan lo wa gbe jade mo gbe ibukun enikeni pamo eran awon alaini lowo eran ti awon oku alaini eran ti awon omo oru kan nipasẹ eleyi olorun yo si se yin ni eni ibukun
1: ati ju gbogbo re lo o se pataki keniyan o mo jesu nje o ti ni jesu ninu aye re gbogbo ohun to n wo gege bi oke ye iwo le ma wo bi ohun ti o le kuro bo ba wa ninu jesu daju daju ifokanbalẹ yo je tire gba jesu sinu aye re ki iwo ba le ni ifokanbalẹ ayo nitori pe ko si ohun ti olorun ko le se o kan ri be ni o kan dabi eni wipe ona ti di ona ti ha bi eni wipe ko sona mo sugbon ona nbe fun gbogbo eni ti o ba gba jesu loni ohun nikan soso ni ona otito ati iye bibeli wipe enikeni ti o ba gbagbo bi o ba ti leku yo ye loruko jesu o pe laye loruko jesu o ri anugba e je ki a gbadura oluwa olorun wa bi awon eniyan yi ti n gbo oro re je ki won o gbo si iye mo je won o gbo lasan ran won lowo ki ayo won le kun ni oruko jesu oluwa wa amen bo ba n fe
2: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
3: Divine mercy from above. Latinu ijo onitebomi kini surulere ni ilu Ilorin. First Baptist Church surulere Ilorin. Lori ikani yi Diamond 88.7 FM Ilorin. Nidide agogo mejo abo si mesan asale. Pelu baba Reverend Dr. Yinka Ololade. Ni gbogbo ojo Saturday. First Baptist Church surulere Ilorin. Bayi ni awon eto nu ijo se lo. Ojo Isin Sunday. Eto isin lede gesi. Nidide agogo mejo abo si mesan abo wuro. Isin le ko ojo isin mi agogo mẹsan abọ si agogo mẹwa abọ owurọ isin lede yoruba agogo mẹwa abọ owurọ ni isin ojule de ojule agogo marun si agogo mẹfa abọ irọlẹ ojoru wednesday wakati iyanu agogo mẹfa si agogo meje owurọ ẹkọ bibeli agogo marun si agogo mẹfa irọlẹ ipade adura agogo mẹfa si agogo meje irọlẹ ojobọ thursday pipalẹ mọ fun ile ẹkọ ojo isinmi agogo marun si agogo mẹfa irọlẹ eto isin fifi osu tuntun le ọlọrun lọwọ ojo meta akoko gbogbo osu agogo marun si agogo meje irọlẹ ijo onitebomi kini suru lere ilorin ijo ọlọrun tẹsiwaju.

ǹjẹ́ lálẹ́ òní mo tún débí ìṣèmi ẹ kú ilé ẹ kalẹ̀ o àjúbọ̀ lẹ́dùà lálẹ́ tòní o kábíọ́ òsì lẹ́dùà ọba àwọn ọba ìwọ náà lámọyìn títí ayé àdúgbà lálẹ́ òní àjúbà o àjúbà lọ́wọ́ àwọn àgbà àwọn àgbààgbà àtàwọn àgbàlagbà torí pé ọ̀tọ̀ làwọn àgbà ọ̀tọ̀ làgbà gbọ̀tọ̀ náà làwọn àgbàlagbà àdúpẹ́ àjúbà lọ́wọ́ yín o lálẹ́ òní bá síwájú bà lọ́wọ́ àwọn àgbààgbà àtàwọn àgbàlagbà ìbà lọ́wọ́ ọpẹ́ tí ọwọ́ tó kọ̀ tí òórùn ìbà lọ́wọ́ ọpẹ́ tí ẹsẹ̀ tó kọ̀ tí òórùn ìbà lọ́wọ́ ojú òfurufú jágadà tó kọ̀ tí òkoríko ẹ ti mọ̀ pé bá kègbè bá dé tójú tẹ̀yìn bó bá pẹ́ títí inú rẹ̀ yóò jìn wóróworo ẹ kú ilé ẹ̀ kalẹ̀ o

0: kàbíyèsí lẹ́dùn a. Amájẹ́ ooo. Orí ètò àbẹ̀wò náà la wà lálẹ́ yìí.
1: Gbogbo àlàyé fún májí ẹni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ooo. Ṣayé jẹjẹ.
0: Pẹ̀lú àlejò mi tá ẹ jẹ́ pé ẹni ọlọ́mọ ni wọ́n láti lọ ọlọ́mọ.
1: Ẹrù bá ní ọ.
0: Àwọn àmì wo tí wọ́n ti fojú rí náà ni wọ́n ń ṣàlàyé lálẹ́ ètò ni.

0: jẹ́ ń padà sọ́dọ̀ àlejò mi àkókò tanilálẹ̀ yìí ó ń súré tètè. kábíyèsí elédùá ẹ bá gbàgbé o ètò tá a pè lámìwò náà lẹ́ ń gbọ́ ní kànìdámọ́rí 8.7 fm nílùú ti lọ́rin pẹ́lọ́lá ti rẹwájú ògùn ní yọ̀pá ẹbí ti àlejò mi lálẹ́ yìí ẹni ọlọ́mọ láti lọ ọlọ́mọ ni o wọ́n ti ń tẹnu bọ̀rọ̀ bọ̀ gbẹ̀ngà kí pẹ̀lú àjọ wà lálẹ́ yìí náà ni sọ́sẹ́ pìrìsẹ́ntà àgùntà sàn án lò ẹ̀kọ́ ọkọ ìyàwó rẹ̀ bákan náà ẹnjìnìá ṣẹ́gun àjọǹbẹ̀ lálẹ́ ètò ní o ẹ̀yin bàbá tún bẹ lẹ́nu lóró táàrí àtẹ̀yìn táàrí gbogbo yín náà là ń dúpẹ́ fún o ẹ kú déédé àkókò yìí ẹ jẹ́ ń padà sọ́dọ̀ àlejò mi lálẹ́ ètò ni. bàbá ibi ọ̀rọ̀ wa ń lọ torí àti ìdèbí tá à ń lọ o ara àwọn àmì wò tẹ́ ẹ̀ ń rí òun lè fi ń ṣàlàyé ọ̀rọ̀ bọ̀sà ẹ tẹ̀wájú díẹ̀ kó tó di pé wọ́n pè ẹja fẹlẹ́ yìí tó kù lẹ̀ àwọn àmì wò tẹ́ ẹ rí nínú ayé tẹ wà yìí sà
1: torí pé nínú àmì wò tí mo rí gbà tó wá di pé gbogbo kàwọn yìí wá lọ bó ṣe lọ yìí tí mo di pé mo gba láńṣẹ́ ṣìtàn bọ́dà mi lè sùn mọ́ abatajà tó nígbà tí n bá tajà nígbò yá èèyàn rẹ̀ kan wá di rí fífọ́ èèyàn lè rú ẹrù n tí bọ́dà mi yẹn sọ fún mi.
0: ẹrù lẹ́mọ ń bá bàbá ẹrù tẹ́lẹ̀.
1: ẹrù ni a kò lọ sọ a kò lọ sí ìsọ̀ tó nbí sọ táwọn kò sí.
0: ẹ forí rù lọ síbẹ̀
1: sísọ ní tinubu tó nbí táwọn lọ nígbà tó wá di pé wá sọ̀rọ̀ sí mi pé kí n má kó ló sì ràn náà báyọ̀ tún bẹ̀rẹ̀ ọjà nbí tí mo ti bẹ̀rẹ̀ ọjà iná tinubu iná ni títa ó fèsì ilé àbíbátúmọ̀gà jù
0: lórúkọ táǹpé ńgbà náà
1: tẹ̀wájú lórúkọ táǹpé ńgbà náà ńgbò tí fesibú ya tí n bá ti wá tajà débi pé kí n máa náwó kí n máa jẹun ọjà odò sigidi síbẹ̀ náà ni tó bá di pé
0: ìrọ́jà tó ajé òní wá
1: ọjọ́ òní wá kankan òní wá bí n pè yẹn gan kò ní dáa nínú
0: àwọn yòní dáa yín lóhùn láti wá rajà
1: ńgbò ya mo tó wá bọ́ síbi gbé mo bá gbala
0: ẹlẹ́tẹ̀ bá wa mi ká ọlẹ́ ẹ̀rùn lẹ́yìn ọ̀sẹ̀ kan tẹ́ ẹ bẹ̀rẹ̀
1: lẹ́yìn ọ̀sẹ̀ kan tí mo bẹ̀rẹ̀ sẹ́ mo tún kó n bẹ́ẹ̀ nù mo tún wẹ́ lómi
0: náà ó tún lẹ́yìn ó lẹ́yìn kúrò
1: nígbà tá ní irun àtọkọ àtìyàwó ní irun bá yẹ kó n bẹ́ẹ̀ mo kó n bẹ́ẹ̀ nù tó ti di pé mo tún wá mọ́tò mi títí nígbà tó fi pé n rí mọ́tò.
0: ìlú wo ni ẹ ti ń wà ńgbà náà tán lẹ́ rùn.
1: Èkó.
0: Lẹ́kùn ńgbà náà ọ̀ya ẹ tẹ̀wájú.
1: Èkó alájùmọ́sà.
0: Ẹ mọ̀ wulẹ̀ dáàkọ́ jù ẹ tẹ̀wájú sà.
1: Èmi dé nígbà tó rí báyìí ni mo bá tó di pé n gbàrú. Àárú gbàrú.
0: Ẹ fi ọkọ̀ lẹ wá fẹ̀ sí gbàrú.
1: Gbàrú.
0: Ẹ ti rí ìyàwó ńgbà tẹ̀ ń wí sà.
1: Ìyàwó ń bẹ lọ́wọ́ mi dọ́dọ̀ mi.
0: Àtọmọ.
1: Àtọmọ.
0: Ọmọ bíi mélòó ńgbà náà.
1: Mo ti ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ni. Torí pé torí ìyàwó gan. Pápánná yẹn yẹn.
0: Ẹ̀làgùn kẹ torí ìyàwó fẹ́.
1: Pápánná yẹn yẹn. Iléyìí tí mo tún wá rí iná gan àánú ọlọ́run ló fi bímọ fún mi. Bọ́lọ̀n ti ní kí kádàrà ti ní rínu. Tó mo sì gba kádàrà ọlọ́run. Kò jẹ́ kí n ṣe ẹlẹ́rọ nípara mi. Láti ibi àárò ni mo ti di pé mo wọ́n ní ẹsẹ̀ yìí. Mo gbà bẹ̀rẹ̀ òsì san. Àgbà tí ó di pé àárẹ̀ mi tún wá dé láti gbà mi ò ti lọ láti túta sálàǹtì ọ̀ ti tí.
0: Èrò àárẹ̀ wo nu.
1: Àárẹ̀ ọ̀rùn bá yà yà tojútojú tẹ́rítẹ́rí báyìí mo wú.
0: Bó ló sì mọ rí ń bò wádé.
1: Ṣé ẹ gbogbo tó bá dé ni pé ẹ̀yìn báyìí ni èrò mi.
0: Ẹ̀yìn.
1: Mo ṣàárò pé àkókòrò ni. Àwọn tẹ́tún wá jẹ́ ìlú tẹ́láwọn tọ́jú mi bọ́dà ń bá lọ bá pé mo gbọ́dọ̀ tọ́jú mi kan fi mí lẹ̀.
0: Brọ́dà yín pé tọ̀ fámílì àbí ọmọ ìyá ọmọ bàbá àbí.
1: Fámílì ni ọmọ àbúrò bàbá mi ni.
0: Àbúrò ló jẹ́ sí dájú ìtọ́jú
1: yín. Bàbá tó bí pẹ̀lú ìyá tó bí bàbá mi ìyá kàbá kan ló bí wọn.
0: Èyí ti rí sọ ní wọn mọ̀ tọ́jú yín.
1: Ẹ ara àkórira kan náà ni. Kòkòrò tí ń jẹ fún ìtọ́lá rẹ̀ fọ́.
0: Kábíyèsí
1: lẹ́dọ̀. Agbìyànjú gbìyànjú bá ti gbìyànjú ní pápín. Tó wọ́n á gbà pé tó bọ́lọ́ kádàrà ló ṣiṣẹ́ o torí ẹgbà tó di pé wàhálà ń dé ẹ̀mí ìjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lálàá pé mo lọ mọ́kà lójú oorun tí mo ti kọ́lé fátìrì tí mo kọ́lé iṣẹ́ tí ń gbowó ń bẹ́.
0: tẹ ti lálàá rẹ lójú
1: oorun mo lálàá rẹ tó tó nígbà tí léyìí tó lọ tó di pé mo wá fi lọ ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi ọlọ́run bá fọ̀run kẹ́ báyìí báyìí ti ń ṣẹlẹ̀ sí mi ní o ó ní tí ì bá tètè wá àkànṣe sí i kọ́bọ̀ òyìnbó ní tí ikú nkọ́ àti nbárúmi adìẹ báyìí pé lówó ni.
0: bẹ́ẹ̀ sì mọ bá lọ rèé.
1: bí sì mọ bá lọ nù. èmi náà bá jáde káàkiri wọ́n ṣàánú mi. kọ́dà ló ń mú fani wọ́n báyìí pé bí àsìkò gbà kan ni ẹ̀ tó bẹ̀ kẹ́ mọ̀ wò ń báyẹ̀ tì ní jáde.
0: èyí ti rí. ìkórira yẹn pọ̀.
1: ìkórira yẹn ti pọ̀ jù. àfa tí mo ṣe ń ké lọ́dọ̀ nílùú kan tí mo ti lọ lè ké ń dákọ̀ lú yẹn.
0: ọmọ
1: dákọ̀.
0: Koko pe mo je woli mo je pastor mo je fa ba ye ma dani lamu be yan ba je woli to ba ja fa to je pastor gogo to wo keyin o je nu aye boluwa re o ba ti ni en ti o fi gbe asan na lo je je n polowo oja

0: kábíyèsí lẹ́dùá. Bẹ̀bẹ̀ ni èmi náà. Oríṣiríṣi náà nìrìn ayé. Ó bẹ́ tẹ́lẹ̀ wọn. Orí ètò àmì ìwòlẹ́ wà lálẹ́ ètò ní pẹ̀lọ́lá ti rìn wájú ògùn ní Yọ̀pá Ẹ̀bìtì. Ìkànnì ìdámọ́dé 8.7 FM rí o nílùú Tìlọrin. Àlejò wà lálẹ́ ètò ní ẹlọ́mọ̀ láti ìlú tọ́lọ́mọ̀ náà ni. Ọ̀dà ká tó fẹnu kinní ọ̀hún kò bí kan. Ká tó fẹnu àpò ẹ̀gbẹ́ ayẹyẹ tó yọ̀ǹda àwọn àlejò mi lálẹ́ torí pé ọjọ́ ti ń lọ. Mo sì fẹ́ tètè yọ̀ǹda wọn torí bí wọ́n ti wá ọ̀nà jìn díẹ̀. Bàbá ẹ ń bá kinní ọ̀hún bọ̀ ibi ẹ wá bá dé kábíyèsí elédùà ẹ níbi ẹ wà gbígbà wọn fi ìkórira sí ni láà lórí nígbà náà lọ́hùn bó o ní lásìkò ìsà ẹ bá ń tẹ̀wájú sàn.
1: Ẹ ṣeun torí pé mo ti bá nígbà tí mo délẹ̀ yìí mo bá mọ́tò lọ bọ́n ní nígbà náà wọn ná ọjà bọ́n ní lálálẹ́.
0: Dàlàlẹ́ náà jàbọ́ nígbà náà.
1: Nígbà náà. Tó bí a ń fẹ̀yàn bí a ń ṣe bí a ń pọn ọkà bí a ń lòdù ọkọ̀ bí a ń ṣe kinní kan ni mo bá débẹ̀. Nígbà tíbẹ̀ náà ò tún rọ̀ mí lọ́rùn mo tún kò ní ibẹ̀. Mo láti tún padà sí Èkó padà mo wá ń gbóṣe lò yìí ń ta lálọ́ǹbàj níko. Mo tún wá ta lálọ́ǹbàj ẹnìkan bá tún wá bá mi pé àwọn fẹ́ràn lọ́pọ̀ àṣé mo kú sọ́wọ́ ọ̀nà Ọlọ́run ló yọ mí.
0: Ẹnìyẹn lòun ó wá bá yín pò ń fẹ́ràn lọ́pọ̀ yanturu.
1: Yanturu pé tí n bá lè mọ kó àmọ́kin ká lọ́dọ̀ ọ̀gá ní kétu. Mo wá débẹ̀ Adélé ọ̀gá kò jọ lé ẹni tí ń
0: tí ń fẹ́ràn ajá gan tó lè ra tó tẹ̀yìn
1: nígbà yìí. Nígbà ìyá ọ̀gá bá dìde lọ ó tó bí ìṣẹ́jú mẹ́wàá ló bá dá lórí níbo mo ti wá mo ní Kwara ó ní nílùú wo mo ní ní mo ṣáà dárúkọ ìlú yẹn fún un mo bá dárúkọ ẹ ló bá ní kíta mọ̀lọ́ nígbà mo ti lè ní Kwara ni tó bá tún kiri lálọ́ǹbàjì padà.
0: Ó ní ẹ máa lọ ẹni tí ẹ rò pé yóò rajà tí inú mi ń dùn.
1: Ìtinú mi ń dùn ló bá ní kí n máa lọ bí mi ṣe tún ń lọ ní tí n kiri lálọ́ǹbàjì. Nígbà táwọn èèyàn wá rí pé eléyìí ò ṣètò mo wá lọ ni àbúrò mi kan wá fún mi ní owó kí n máa fi ta aago.
0: Ó ní kẹ́ ẹ máa fi ta aago irú aago wo sà.
1: Aago ọwọ́.
0: Ìkẹ́ máa kiri ẹ̀ kiri.
1: Ó gba ìsọ̀ fún mi. Mo ti wá ń tago mo ti ta débi pé ẹnu mọ kí n mọ ta. Ló bá tún bírèkì pa síbẹ̀.
0: Ìyẹn náà bá tún dúró.
1: Ó bá tún dúró. Ìgbà tí ìrọgbọ́n ti ń dá àna mi kan wá ní kí n máa bá òun wa mọ́tò ní wọ́ọ̀fù. Tá a bá ti bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ aago méje alẹ́ òdà aago méje àárọ̀ làká tó ṣíwọ́.
0: Aago méje alẹ́ sáago méje ọjọ́ kejì.
1: Látò ṣíwọ́. So bí tètè wọ́n tún di pé ìwé ilé tọkọ mi tún balẹ̀ ìkíní wọn kò pẹ́ láàyàn tí ń pè kòkò dí mọ́tò òun náà bá tún fọ́. Mo ètò kò ń bẹ́nu. Mo wá dẹni tí ń ṣe àgbàṣe káàkiri Èkó yẹn náà. Kọ́lọ̀ tó di pé mo tún wá wálé àmọ́ dé dẹnu kan tó jẹ́ kókó kan láti 1965 tí mo ti kó lábẹ́ bàbá tí mo ti dé tètè lọ lékè tí ń bọ kò sí ìgbádùn kankan fún mi bó ti wò ó rí.
0: Látọ̀dún náà lọ.
1: Látọ̀dún náà di bí ṣe ń sọ yìí. Bí alágbájá òun náà rí gbádùn owó rí.
0: Láti 1970 kí lè pè é.
1: Láti 1965.
0: 1965. Kábíyèsí Ọlọ́run. Bàbá ẹ̀dá tọ́mì kábíyèsí Elédùà.

0: Abiara, Oba Imole, ti gbogbo aye mo si baba da pada wolude pelu wa agbara. Baba da Abiara ti wolude pelu iwosan iriran ti o legbe. Oju eni ni mole ni, ebumo re mo so wa di tan wole o. Gbogbo ni ti iriran re ngo bayi ba. Ti iriran daada, ori kurukuru, o re ni to wa lo kan. Tabi beyan ba sumo o dama. Itoju iriran pamele, eledu wa fi da baba wa. Baba da Abiara, Oba Imole lola. O wa siru aisan iriran to gbe dodo won. To ni gba lafia. Gbogbo ni ti iriran yo lenu, ona bayo ti de o. E tara kan si baba da Abiara, Oba Imole. Baba da pada elegbe baba da Abiara sori ago 070-622-12502 loruko Olorun Oba Imole to da Imole to fun wa di Imole to ni ka ma fi ri Imole ti Imole wo si ni dokunkun lai lai na la fi n ki gbogbo eyan pe e ku dede asiko yi ni gbogbo tete lanfani lati ma gbo mi gbe to fun ta koko yi oju lo ba ara Alaurabi dakun ma gba Imole lowo wa mo so wa di ta n wole eh baba n soro nipa iriran abala kan to ti pataki ninu igbesi aye omo eda ni be eyan o ba riran ti o riran eh nti owu ni o ma je nti owu ni o ma mu ibi ti o to si ni o ma rin si bo ba tin ja si koto a si ma ja si gegele koda irun wa ma ro si gota ngba mi tori pe ku ri bi to nlo eh eledumo re dakun mo fo wa loju otun mo fo wa ntosi bo ba wa fo wa loju otun to fo wa ntosi mo fo wa loju ara be ni mo fo wa loju emi ide yi pataki gan ni mo fi ni alejo pataki nile agbara pelu mi nbi baba Imole baba dabi ara baba da pada won wa pelu mi lori ero agbagbe fun ta koko yi lati mo da wa leko bo la si le sitoju oju wa bo la si le sitoju Imole wa ti Imole yi ti o fi ni wo kunkun titi dojo ale ati pe eni ti o ti ni wahala bi soro kan abi keji pelu iriran re kini ojo na abayo gan tori ka ma ba jiya la se nya mu jiya lo fa alejo wa e ku dede asiko ye ba nki gbugbu ara ale
1: anu olohun alafe olohun ore ajenje ton olohun ko mo ba gbugbu eyan olugbo mi o
0: ami ami
1: oruko mi ti mo n ba yin soro ni baba da biara ti gbugbu aye to mo pe mi ni oba Imole abi baba da pada ti mo je alase ati oludari ile ise baba da biara life care nibi ti a tin fi ewe atebo ti a tin fi si omo ara ile ore
0: to e seun ibere mi akoko fun toni ni wipe kini a npe ni aisan iriran gan
1: oju on ni Imole ara
0: be ni
1: iriran si lagba nile aye mo fi akoko yi mo fi nbe lohun fun gbogbo eyin olugbo eto yi oju wa ko ni rele de wa o
0: ami
1: kin wa pada sori ibere te bere aisan iriran je awon aisan abi kudie kudie ti o le ba oju abi iriran eni to fi di pe iriran to tin ri Imole kedere ti o wa ni Imole kedere mo
0: baba gẹgẹ bi nte nso ni pe awon kankan ma nde ba oju tojo wa ni Imole mo nje o se se keyan ti ma riran tele gẹgẹ bi bere mi ko wa buse gada ko buse gede ko luwa re o mo wa riran mo
1: be ni ti elomi a ma bere die die ti elomi si re imo wa le kan na ni amo ki saba wa le kan na eleyi to common ju nbe na ni ko bere die die
0: ko bere die die
1: gẹgẹ bi bo se salaye le kan
0: yes sir
1: aisan riran opolopo nkan n lo le fa elomi abi mani ti e elomi aisan lo fa ti e
0: kasa
1: elomi kere afowo fa abi ijamba ohun lo fa ti ti e e ti abe laturi abimo ti won ba pe aisan ni abimo in ti won je be na ni pe o sese ko je pe iya abi baba iru eni be o ti ni iru aisan be abi ki nkan be o ti wa nnu family yen
0: ko je ajogunba
1: ajogunba be ni to je npe won ti wa bi mo omo elomi ati kekere keke lomo yen o ti wa
0: ti mo ti pin nisin
1: be ni
0: won ti da woju fun yin glass
1: be ni tuju na o ti ni riran daada elomi sire yo ti mo dagba ko to di pe nkan be yo mo je yo si
0: to eyin eyan wa esun mo bi daada glass imolade yi ti baba wa oba Imole ti won mo la wa loye won mo da wa leko lori kini o le fa aisan iriran eni ati pe beyan ba ni aisan iriran to n da oju re laamu awon apere wo le yan mo ri
1: awon aisan ti o le ko ba iriran eni o be latori ki eyan o mo se eyo aseju
0: eyo aseju
1: be ni eyo aseju o le je ti ito sugar ito sugar a mo wole si lara latara awon nkan ta nje ati nkan ta mo oun na si mo je ajogunba
0: keyan mo je didun didun gbogbo gba
1: be ni tito sugar ba wa lara yo ko ba oju eni elomi re en to sumo ni o mo ri ko ni re en to jina si
0: baba ke to tesi waju awon eyan o ti fe mo mo bi te wa pe to e da kun ibo ni won wa ibo office yin wa ati pe e ba fi number yin tele
1: ile se baba da biara baba da pada oba Imole awa ni suru lere ni lu lorin
0: suru lere n lorin bi
1: be ni ladojuko ago olopa b division idojuko ju pelu b division police station legbe rota medic pharmacy ni lu lorin bi ti se pada bi ara wa na
0: number yin
1: 070 070 622 622 125 125 02 02 ti yan ba nse yo aseju o le je ti oko ato si o na won juba to mo pe ni atogbe
0: atogbe
1: o de pe kiyan o to diju ko to laju o ti lo to elomi laarin alemoju yo mo to emerin e marun abi ju be lo
0: ki lo de
1: e yo aseju bayi o ni je ke elomi o sun asun ba
0: bi lai so ke ngbe mo di
1: o pe me wa ni mo se yo ti awon kan yo ba ri amoju to yo pada ko ba ri ran ni ti o wa fi di pe elomi mo je so le kan en to wa to si ni ori ko ni ri en to jina si elomi en to jina si lo le ri ko ni ri ti to si elomi to ba ti bo ta bayi kurukuru ni gboju ojo bi eni pe gbugbe efin bi eni pe julo fero elomi te yan ba yo si lo nkan yo mo pe yan bo ko ni den ton mo elomi ori la terewo elomi o mo number tan ko so wo omo lo nfe elomi ka ka kiri iriran lagba nle aye olohun mo fo wa loju
0: ami
1: olotu oju se koko nu ara
0: ami
1: e ja setoju ara wa gbogbo yikeyi to lewu ke mo ke fin na awon isan riran yin e mo bo lodo baba dabi ara emi oba mole ti mo je apase isegun fun gbogbo agbomo la lo erin osun number 116 suru lere ladojuko agolopa b division odun baba dabi ara nlu lorin lorilede nigeria aisa imo foloko
0: be ni mo ti e mo pe
1: o ti pensabu
0: okiki yin ti kan ka akiri nipa ka toju oju
1: be ni
0: nipinle osun nipinle ogun nipinle eko ipinle oyo to fi depinle kwara ti anbi ka ka akiri orilede nigeria amo ko kiki yin kan olohun si gba fun yin esi toju awon eyan pelu aro oju won si n gbadun oloje ki awon eyan mo gba ti yin e ba n tesi waju sa
1: olohun ni ki sa wa
0: adupe adupe
1: e yo asoju ti mo so lekan ti yin o ba moju to ba je le to ku ato si ba fa ni ti o ba ti se moju to ohun lo mo fa prostate enlargement ti won pe ni iseto ti to mo wa seri seri elomi to ba ri bi ti o ti se yo bayi yo kokko fowo gba ri mu fun bi seju marun te yo ni wa tojo ara o yo lisi tabi ara eleki jinu awon aisan to le ko ba oju eni o ni ifunpa giga elomi ko to rin busokan si keji yo ti simi elomi ayo o mo lu ni pipipipipi
0: aya jija
1: be ni elomi yo kan ti e mo re lati no wa nitori pe ifunpa ega o mo ko ba oju
0: be ni
1: oju bi ara se ni ifunpa ti e oju na ni ifunpa o ni pressure to do maintain to ba ti ju normal pressure lo
0: dede to e ko de be
1: be ni o na pe ni adake foju ayo kele boju je to je pe elomi bayi oju riro ni sa
0: oju mo ro oju
1: elomi o pon ni kan kan kan
0: oju ereyin
1: be ni oju elomi a ma wa mi oju elomi yo mo gun ni pinpinpinpin bi eni pe ye pe da si
0: kokoro nu eje te nwo ta won baba wa tun mo npe ni narun ajaka oko elewu gbedu a mo ko ba oju
1: e mo fi owo tun dun yin e mo fi si abi aso
0: to
1: tu mi sita kin fi o sile nlo ko aisan nje
0: be ni
1: bo mi mara kin pa olori ki re elomi o ti lo o ti lo ohun o ti lo ohun o ti ohun gan ti dalago
0: ni o ti
1: ka ka kiri e mo so gbagbo nu
0: e mo so gbagbo yin nu
1: e mo so gbagbo nu e mo bo lodo baba da bi ara suru lere ladoju ko b division police station te ba ti de suru lere gbogbo bi te ba gba wo lu lorin ele lo suru lere te ba ti de suru lere e bere agolopa suru lere
0: adojukoju e e ri ya to nta iso ogede osan yin kankan e bere lowo ya to nta iso yen pe baba da bi ara le bere e ti ri bana wa lotun lo si tan ya oju si e ti odo wa niyan
1: phone number mi ni
0: 070 070 622 622 125 125 02 02 to baba akaimoye awon eyan ti won te popa dodo yin lori oro riran yi to si je pe loni won ti ju popa le won ti n kaakiri bo se wu won wa rin so tun wa rin so si bo le se n se gan to fi ri be
1: olotu olohun ni ki sa wa na àmọ́ iṣẹ́ tí yẹn ti ń ṣe láìmọ iye ọdún sẹ́yìn ẹlòmíì àti ẹ̀wá sọ́dọ̀ wa a rí i pé tá a bá ti fojú kan ojú náà láàmọ́ sọ pé báyìí ló ṣe ń ṣe ó báyìí ló ṣe ń ṣe ó ìfún láì ti jẹ́ pé ó ṣàlàyé nǹkan tó ń ṣe ó mọ̀ wá wò pé àbí bàbá dàbí ara ni agbára kan ti ń sọ̀rọ̀
0: sí àbówẹ́jú ni
1: kò rí bẹ́ẹ̀ ọlọ́run ni àti pé iṣẹ́ tí yẹn ti ń ṣe iṣẹ́ tán bí wa sínú ẹ̀ nílùú òṣogbo wọn máa gbolé wa n tá n tọ́jú nu iṣẹ́ ìrandíran ni
0: kábíyèsí
1: olúdùmarè bàbá tèmi jogún ẹ̀ lọ́wọ́ bàbá tiẹ̀ ni bàbá yẹn náà jogún so bó ṣe wá títí dórí èmi tí mo wà dogo yìí náà ni.
0: abájọ tí yorùbá fi sọ wípé àtọlẹ̀ dọ́lẹ̀ ń tà dán ọmọ àjànà kúkan ò ní yà rárá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà náà ni ó jọ ẹ tẹ̀síwájú bàbá.
1: ẹlòmí ìjà ló lọ́la tí kúkú bá lójú.
0: wọ́n sọ kúkú lójú ojú bá ń wò bàlàbàlà.
1: ojú bá di ti ń wò bàlàbàlà.
2: ẹlòmí ìsìré látara aṣẹ́ ti ń ṣe for example ní ìsìn iṣẹ́ ọ̀kadà kọ́lọ́ mọ́ dábò àwọn ọlọ́kadà wa iṣẹ́ yẹn mọ́ ó mọ́ padà ṣe àkóbá fún ojú pàápàá jù julo awon to ba mo si oju won le ti won o ni nkan kan tan fin dabo boju won ti iyan ba je en ti o ba mo sun ekun pupo ju yo ko ba oju re ti iyan ba si je en to nse ise to je pe efin papa julo awon to nse ise to n danu nje to n ta nje to je pe ina gina si nda ti efin se si won loju yo ko ba oju e je a mo si akisi awon kan won yi pelu go olohun eledumaro ni fo wa loju
0: baba bi nkan ba wa gbon si yan loju bi eruku bi yepe bi awon sepe egi to run si yan loju nje o se se ko ba ni loju je bi
1: bẹni koda elomi oju elomi tibe o ti ni nkan funfun tonto laarin oju to yo loloko tawon eleyibo npe ta le da lori ategun gbogbo eleyi te to ba wo ko je nbe e ma bo lodo baba dabi ara pelu gbo olohun funfun tonto laarin oju re hun lai pe ojo o ni ri nbe mo
0: pelu kuro nbe yo pora pelu itoju
1: pelu gbo lodo olohun lagbara lowo olohun ati ewe ategbo tele mo re virgin kimi
0: beyan ba ni aisan iriran awon apere mi wo lo sese koluwa re o tun mo ri
1: elomi o le wa moto lale elomi ti ba tin di bi agun mefa abo si meje ko le jade mo nitori pe ko le ri nkankan mo telomi si re to run ba sise njade ohun ni soro ti e mo nbere ti kurukuro gba gbogbo lele
0: kabisi
1: se ri kini ohun o yato lati ara sara amo gbogbo eleyi to ba wo ko je nbe gbogbo uruko to le wo kan ti pe fun e mo bo lodo baba dabi ara olohun o tu yin sile e lo gba lode nbe a si ayewo fun yin ayewo ofe ayewo lodo baba dabi ara
0: to
1: gbogbo ayewo wa ofe ni
0: lẹyìn tẹ bá ti gba káàdì
1: tán ọfẹ lẹsàyẹwò a ṣàyẹwò ojú fún yín ti fúnpá ọfẹ ni àyẹwò ṣúgà gbogbo ohun tó jẹmọ tẹsítì tá a ṣe fún yín
0: ọfẹ
1: lẹsẹ tẹsítì ni ó sì ṣáájú torí òun ló jẹ àmọ kókó ilé tó ń ṣe yín bẹ.
2: Basic test náà wà táwa náà lè ṣe fúnra ra wa nlé torí ẹlòmíì ò mọ pé nǹkan ti sojú òun ẹ dọ́ bojú ọ̀tún kẹ fi tòsí wo nǹkan ẹ dọ́ bojú tòsí kẹ fi tọ̀tún wo nǹkan ẹ wo méjèèjì wò síra wọn tí ìmọ̀lẹ́ kan bá ti jù kan lọ ojú ti ní wàhálà nìyẹn tètè gbéra mọ̀ bọ́ o.
1: pẹ̀lú gbọ́lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó ti ṣètàn wàrà ṣáájú ọlọ́run ó ṣe tiyín náà ẹ mọ̀ sọ gbàgbọ́ nù ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ sọ retí nù ẹ mọ̀ bọ̀ lọ́dọ̀ àbádà bí ara ní sùúrù lérè ń lù lọrin.
0: tó bàbá ká tó máa ń lọ ǹjẹ́ gbogbo àìsàn ojú náà ni ó ní ọ̀nà àbáyọ.
1: ẹ ṣe olóòtú ṣe rí ẹni tí ó bá fẹ́ purọ́ ni ó ní ẹlẹ́rìí ohun ọ̀run ló wà ọ̀pọ̀lọpọ̀ náà àìsàn ojú òun ló ní solution àmọ́ eléyìí tí ò ní náà ń bẹ o.
0: ẹ̀sẹ̀ àwò.
1: ṣe rí wọ́n ń pe àìsàn kan ní adákẹ́fọ́jú tí ó bá ti fi di pé ó bá fi lè mú ojú tí ẹ tan iná sí ojú tí ojú ò rí iná kankan mọ́ ojú bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run nìkan ló kù sí kéèyàn ọmọ dààmú yàtọ̀ síbẹ̀ tí ìjàmbá bá sí ojú tí omi tó wà nínú ojú tó bá fi lè jò dànù
0: tó bá jò dànù
1: kò sí tí mo lè ṣe sí mọ́ ẹ mọ́ wùlẹ̀ gbé dọ́dọ̀ mi. pàṣẹ wa ń sọ náà olóòtú àìsàn ríran wa máa fi ṣe yán o. bẹ́ẹ̀ ni
2: nítorí pé n tá n pè ní ọfà ń bẹ o ọfà oríṣiríṣi ló wà ayé ò ní fi ọfà fọ́ wa lójú o pẹ̀lú ògo ọlọ́run gbogbo ilé tó bá wù kó jẹ́ ń bẹ̀ agbára ọlọ́run ó kà ẹ̀yin ẹyọjú sí wa ẹyọjú sí wa ń sùúrù lérè lọ́dọ̀ bàbá dàbí ara ládojúkọ àgọ́ ọlọ́pàá b division police station pẹ̀lú ògo ọlọ́run tí náà ní sọ̀rọ̀ ṣe.
1: lọ́dọ̀ bàbá dàbí ara àyè kankan sí yàn lójú o gbogbo oògùn tẹ́ lò ẹnu lẹ́ ti lò pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ó sì jẹ́wọ́ ara rẹ̀.
0: bó bá níbẹ̀ bàbá ká tó máa lọ àdírẹ́sì yín ibi tọ́fíìsì yín wà àti fóònù nọmbà táwọn èèyàn pè yín sí.
1: gbogbo ibi tá a bá gbà wọ ìlú ìlọrin ẹgbẹ́ ọ̀kadà kẹ lẹ́ ń lọ sí sùúrù lérè tẹ́ bá ti dé sùúrù lérè ẹ béèrè àgọ́ ọlọ́pàá b division adójúkojú pẹ̀lú àgọ́ ọlọ́pàá b division ni bàbá dàbí ara wà lẹ́gbẹ̀ẹ́ ilé ìtajà rotamedic pharmacy ẹ rí ìyá kan tó ń ta èso ẹ béèrè àbí lọ́wọ́ ẹnikẹ́ni pé bàbá dàbí ara lẹ ń béèrè ẹ ti dọ́dọ̀ wa nìyẹn.
0: nọmba yín sà
1: 0700 622 6225 02
0: tó ẹ̀yin ẹ̀yàn wa kò jẹ́ bó ti lóun ó jẹ́ mọ́ fọ̀rọ̀ ara rẹ̀ ṣàwàdà ìríran rẹ̀ mọ́ mu ní bíntín torí pé ojú lọ bá ara bójú bá ti láàyè gbogbo ara ti ní wàhálà gbogbo ara ti kàn jàngbọ̀n bójú bá ti ní problem ìwọ náà tètè tara kàn sí bàbá dàbí ara bàbá dá padà ọba ìmọ́lẹ̀ lónìí elédùmarè ò ní gbòdì ọ̀sán lọ́wọ́ gbogbo wa o ire.
3: ìlú àtúnrin tó jẹ tí ń gbèsè tó túnrin lẹ dòdò.
4: ìlú lẹ́gbọ́ tẹ̀mí ẹ gbọ́dọ̀ wọ́n mi.

Tolúwa nílé àti ẹkún rẹ̀ ayé àtún gbogbo tó tẹ̀dú sínú rẹ̀ nítorí pé fìdí ẹ̀ sọ̀rọ̀ lórúkọ sí gbé kalẹ̀ lórí àwọn ṣe omi jẹ́ lórúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àsẹ̀kẹ́ ọ̀run ọlọ́run tó ti wà káyọ́ tó wọ̀ ọlọ́run tó tún mọ̀ wà nígbà táyé ọba tún ní símọ́ lórúkọ rẹ̀ náà mo fi ń kí n pẹ̀ kú lé ẹ káàbọ̀ sórí ètò àánú àti orí ọ̀fẹ́ láti lè ṣe Diamond FM 88.7 nílùú ìlọrin fún ìgbà àkọ́kọ́ fún ẹ̀yìn tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń gbé ètò yìí abala mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ètò ìkórora abala àkọ́kọ́ yẹn la pè ní abala ìkíni níbi tí a ti mọ jí sí ẹ̀yìn àwọn èèyàn tẹ́ fẹ́ jẹ́ ká bá yín kí nígbà tí abala ẹlẹ́ẹ̀kejì jẹ́ abala ǹjẹ́ ìwọ mọ̀ abala ẹlẹ́ẹ̀kẹta yẹn gangan la pè ní abala ṣomore testimony hour ẹ rí wípé sátọ̀dé àkọ́kọ́ nínú oṣù karùn-ún ọdún 2026 o ye ka le ri nkan kan wi ki l'Olorun se fun yin ki l'Olorun se laye yin Olorun se re laye temi o eyin na nko ya balabe lati lori ofe lati pe wole ti e de so nkan ti Olorun se fun yin bakan na ti e ba ni eyan kan ti e nwa ti boya nigba te wo school ni tabi gba te mari tan e ti miss contact ara yin e lori ofe ati daruko eni na e de pe number ti o pe yin si e pe sita

0: bákan náà ni àtẹ̀jíṣẹ́ kan wà lọ́wọ́ mi lẹ́ni tí wọ́n ni pé ká bá wa kí àwọn èèyàn wọn. Àwọn náà ni Alhaji Basiru láti ẹyẹ Nkọrin. Wọ́n ní àwọn kí àbúrò wọn Ìṣọ̀lá fún ilé tí Ọlọ́run pèsè fún tí ó ń sí lẹ́ni. Wọ́n ní lágbára Ọlọ́run ilé náà wọ́n ní kò ní wó payín o. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe kó ilé yìí á tó padà tó wá bá yín yọ ayọ̀ míì. Wọ́n ní ẹ̀ẹ́kọ́ tí eléyìí tí ẹ mọ fi rẹ́ǹtì fún àwọn èèyàn láṣẹ Ọlọ́run Ìlédùmarè. Ó dá àbáwa Ìṣọ̀lá tẹ̀ bá ń gbọ́ bàbá wa Alhaji Basiru ló ní ká máa kí yín bẹ́ẹ̀. Wúmẹ́ǹtì alága àmúrọ́wọ́ yín o ẹ ṣe gan ni kú òde òní lágbára Ọlọ́run ọba ẹ mọ ríṣe o láṣẹ Ọlọ́run Ìlédùmarè. Kó tó di pé màá bọ́ sí abala ǹjẹ́ ìwọ mọ̀ ẹ jẹ́ kí n sáré jíṣẹ́ pàtàkì tí ń bẹ níwájú mi. Kí ni ṣé ò ní àgọ́ ara irú àìsàn wo ni ó wà lágọ̀ọ́ ara rẹ tó ń bá fínra àbí ìwọ tiẹ̀ ti wá di nǹkan míì lọ́dọ̀ ìyàwó rẹ ṣẹ̀kan sùn lọ ni ìyàwó rẹ ń pè ọ́ àbí bó ló tiẹ̀ ti wá jẹ́ná tó jẹ́ wípé ẹ ti náwó sí hospital títí títí tí kinní ó dàbíi pé kò fẹ́ sí àyípadà. Mo ń fi àsìkò yìí sọ fún yín wípé Ọlọ́run ti gbé èèyàn kan kalẹ̀ tí ó sì jẹ́ wípé wọ́n ń lo àgbo láti fi ṣe ìwòsàn èyíkéyìí àìsàn lágọ̀ọ́ ara tàbí tí ọkùnrin tí jẹ̀díjẹ̀dí bá ń dà láàmú tàbí ìdákọ́lẹ̀. Àwọn náà ni Alhaji Aminu àti Àjọkẹ́ Fúlàní Alágbo tí wọ́n ń bẹ ní tẹ́ ẹ bá ti dé Jọ́sán Àgàkà bí pé fẹ́ mọ́ lọ sí ọ̀nà Gbèjìlá ilé ìwé kan ń bẹ tẹ́ ẹ bá ti rìn sísàlẹ̀ díẹ̀ tí wọ́n ń pè ní Solarize níwájú Solarize gangan ni iléeṣẹ́ wọn wà. Ẹ bá ti béèrè pé ẹ ń béèrè ìyá Alágbo wọ́n ti fi ọ̀dọ̀ wọn ti fi hàn yín kò sí irúfẹ́ àìsàn bẹ́ẹ̀ lágọ̀ọ́ ara tí Ọlọ́run ò mọ gbọ́wọ́ wọn wò bẹ́ẹ̀ sì rèé tó bá jẹ́ pé ẹ̀yin ò tiẹ̀ sí nílùú Ìlọrin bóyá ẹ̀yin wà ní outside country ní ẹ̀sìn fẹ́ jẹ́ kí àgbo yín kàn yín lára wọ́n ṣe delivery o lọ́wọ́ kan ni àgbo yín ó kàn yín lára. Ẹni yín náà ẹ pé mọ́ pé nọ́mbà yìí kẹ́ lọ rè já mi rọ́ 09035397581 àwọn náà ni Alhaji Aminu Àjọkẹ́ Fúlàní Alágbo. Ó dé ẹjá ṣe bẹ́ẹ̀ ká má lọ sí abala ǹjẹ́ ìwọ mọ̀ fún talẹ́ yìí. Lábala ǹjẹ́ ìwọ mọ̀ yẹn lẹ́tà kan ni a fẹ́ gbéyẹ̀wò lálẹ́ yìí lẹ́tà ń tá a bá kọ́ kalẹ̀. Lẹ́tà ń ò pọ̀ ṣùgbọ́n ti ń bẹ nínú rẹ̀ ó ní kìmí àwọn olóyìnbó ń pè ní SORY tá a bá wà pè pọ̀ oúnjẹ sọ́rì kí là ń pè ní sọ́rì ǹjẹ́ ìwọ tiẹ̀ mọ̀ wípé sọ́rì tó rí un bó ṣe dùn ún pè lẹ́nu bẹ́ẹ̀ níṣẹ́ rẹ̀ lágbára ǹjẹ́ ó tilẹ̀ mọ̀ wípé sọ́rì tó ẹ rí un àmọ́ mú tó ti dàrú àmọ́ mú tò ẹni tí ò bá wá lè ṣe sọ́rì irú ẹ̀dá bẹ́ẹ̀ àti ṣàṣeyọrí yóò mọ lágbára díẹ̀ bí ọmọ ṣé ò bá lè ṣe sọ́rì fọ́gà àti ṣàṣeyọrí yóò lágbára díẹ̀ kódà bí ìyàwó ò bá lè ṣe sọ́rì fọ́kọ rẹ̀ irú ìyàwó bẹ́ẹ̀ àti gbírílé ọkọ gbé yóò fẹ́ lágbára díẹ̀ o nítorí wípé sọ́rì ohun pẹ̀lẹ́ni tí ń yọ obì lápò sọ́rì ohun tó ní agbára ni ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé àti ṣe sọ́rì ó fẹ́ mọ ń fẹ́ le díẹ̀ èèyàn mi ò ní afturan ṣé mi ni kí n wá máa bẹ ni àyèmí ò lè ṣe sọ́rì o ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jẹ́ pé kò lè ṣe sọ́rì fọ́kọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá gan ni ò lè ṣe sọ́rì fọ́mọṣẹ́ rẹ̀ nítorí pé àwọn òyìnbó sọ nǹkan kan wọ́n ní nobody above mistake kò sí ẹni tí ò lè ṣàṣìṣe ṣe ẹ wá rí sọ́rì bó ṣe rí kékeré o Ọlọ́run ọba o ilé tó ti tú láwọn tí ò lè ṣe ó ti kò lóǹkà ohun tó ti bàjẹ́ méyàn míì lọ́wọ́ kò lóǹkà látàrí pé sọ́rì lásán pé ó dé mọ́ bínú èèyàn mi ò mọ lọ bó yóò ta mi sí ìyàn lára ni tàbí pé bóyá ó ti ẹ̀fẹ̀gbẹ́ gbá yín sọ́rì ẹ mọ́ bínú o ti tán ọ̀pọ̀lọpọ̀ owó ìjà sọ pé èmi ò wá ṣe sọ́rì àmì ò lè ṣe o sọ́rì ó ní agbára gan ni o.
1: Wọ́n fi àsìkò yìí sọ fún gbogbo ẹni tí ẹ̀ ń gbọ́ mi lálẹ́ wípé nínú ilé tí ẹ wà ẹ kọ́ bí a ti ń ṣe sọ́rì ọkọ ló jẹ́ ni ìyàwó ni kódà bó o jẹ́ olórí ìlú ẹja kọ́ bí a ti ń ṣe sọ́rì torí pé sọ́rì yìí ó jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé mo fẹ́ jẹ́ ká máa rántí rẹ̀ ní gbogbo ìgbà kódà ẹri wípé bẹ́ẹ̀yàn kan bá sọ bá tó wí àwo tó ká gidi bo lẹ̀ tẹ́sà ń wòran tó wá sọ gbogbo tinú rẹ̀ tán tẹ́sà sọ kódà I'm sorry ẹ mọ̀ dùnú ẹri wípé irú ẹ̀dá bẹ́ẹ̀ yóò wá gbà mo tẹ̀ ẹ ti sọ̀rọ̀ sí yín tó ṣé sọ́ọ̀rì náà ni ẹ sọ báyìí

0: honestly.
1: Ẹ kí n mọ ojú òpó Facebook yẹn bàbá wa Taiwo Olatunbosun wọn ni mo dúpẹ́ fún Ọlọ́run tó fi ọdún kan tó ṣe bẹ́ẹ̀ tó fi kún ọdún mi ni ọdún yìí wọn ni Ọlọ́run o ṣe o agbára Ọlọ́run èmi náà ń bá yín yọ̀ àìṣe yìí ṣe àmọ́dún nọ́mbà tí ẹ pè sí ní tẹ́ fi dúpẹ́ fún talẹ́ yìí 091-36-55-6952 lẹ́fi pè wọlé ní alẹ́ yìí 091-36-55-6952 kí lọ́rùn ṣe fún yín. Hello, Ekale. Ekale o.
2: Ekwejo.
1: Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
2: Okùnrin Adé Adémọ́lá.
1: O kí lolúwa ṣe fún yín.
2: Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Pàápàá jùlọ lórí gbogbo àwọn water tanks pátápátá.
1: Kábíyèsí.
2: Gbogbo àwọn ajíwa rẹ̀. Ibi ò ṣẹlẹ̀ sí wa.
1: Ọlọ́run mo ṣeun.
2: Ààrùn ìdàgbàpọ̀.
1: Adúpẹ́ o.
2: Ààrùn iná kobi.
1: Ọlọ́run ṣeun.
2: Ẹ̀yin ọpẹ́ mi pọ̀ gan.
1: Olúwa ṣeun. Ǹjẹ́ ẹlẹ́nìkan tí. Olúwa ṣeun. Ǹjẹ́ ẹlẹ́nìkan pàtàkì tí ẹ ti ń wá tí ọ láti ọjọ́ pípẹ́ bóyá ẹjọ́ lọ skul ni àbí bóyá ẹjọ́ sí ṣàwáwù.
2: Ẹni yẹn àjọ lọ skul ní Kaduna.
1: Kí lorúkọ wọn?
2: Ahmed.
1: Kí tí Ahmed bá ń gbọ́ yín nọ́mbà wọn ni kò pè yín sí.
2: Kò pè mí sí
1: 0700 Orí Ọlọ́run ṣe pàtàkì ó yẹ ká máa dúpẹ́ o. Èmi Olúwa gbémi go kìkì Fẹ́dẹ̀rẹ̀ gbé ọlọ́pẹ́ èmi náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo tún rí Sátidé àkọ́kọ́. Hello, ta ló wà níbẹ̀?
3: Ẹ̀rí Ọkàlẹ́.
1: Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
3: Ìyá kí wọ́n wá tẹ̀gbẹ́ yín.
1: Kí lorúkọ ṣe Ọlọ́run ṣe fún yín?
3: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Olúwa ṣeun.
3: Ó sọ wa kò já rògo kò já rí wàhálà.
1: Adúpẹ́ o.
3: Wọ́n ló dúpẹ́ pé tó bá mi sọ́kọ̀ mi lọ́ bá mi sọ ọ́gbọ́n.
1: Olúwa ṣeun.
3: Ọlọ́run ṣeun.
1: Ẹni ọpẹ́ yìí ò ní kan
3: o.
1: Olúwa ṣeun. Lágbọ́dọ̀ Ọlọ́run ẹni tẹ́ ẹ fi ń dúpẹ́ ẹ̀ ní padà fi sọkún. Ẹ ṣe gan ni ó dàárọ̀ o. Òhun ni ká jẹran pẹ́lẹ́nu ṣùgbọ́n òfònà òfin náà ló ya lágídí ọkàn ẹ wá sọ nígbà òwe ètò ìwà polówó ọjà yín lórí ètò yìí ẹ darapọ̀ mọ́ ètò yìí ká ṣe bẹ́ẹ̀ ká sọ di ọgbọ̀n ìṣẹ́jú a lè sọ di wákàtí kan 0707040-2140 lẹ́ fi pè mí lẹ́yìn ètò ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ká máa lọ lórúkọ ọlọ́wọ́ bọ́tì ni mí tí àjọ ṣe bẹ́ẹ̀ tí àjọ mẹ́tò talẹ́ wa àwọn náà ni ọ̀gá mi bàbá mi ọ̀pá ìbìtì lágbọ́dọ̀ Ọlọ́run ọba ẹ̀ ní tán lásìkò tó yẹ kẹ́ ẹ mọ̀ tán láṣẹ ọlọ́run Elédùmarè ó dá ẹjẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ká mọ̀ lọ lórúkọ olóòkọ gbẹ̀ngà ẹ káàlẹ́ ọ̀gá mi ó dá olúwàgbẹ́mígò kìkì ló kọ́ mi mi òfin sínú ìbànújẹ́ mi ò ní bá inú ìbànújẹ́ ó di ìjọ́ mẹ́jọ ire o.

0: sọ pé ibi tí mo ti ń rówó mi ò gbọ́dọ̀ pàdé kúmẹ̀, ibi tí mo ti ń gbìyànjú mi ò gbọ́dọ̀ pàdé àgbákò. Ohun tí màá jẹ ni mò ń wọ́, olúwa má jẹ pàdé ohun tí ó jẹ mí. Sọ pé arúgbó ọjọ́ sàánú mi, ẹ bí ẹ̀sìn iṣẹ́ ọwọ́ mi, ẹ bùkún iṣẹ́ ọwọ́ mi. Sọ pé olúwa, àwọn fóònù mi lélẹ́yìn, ẹ jẹ́ ní connection gidi. Ẹlòmíì ò lè gbàdúrà báyìí, àwọn fóònù mi lélẹ́yìn, olúwa jẹ́ ní connection. Àwọn fóònù mi lélẹ́yìn, olúwa fún mi ní connection. International connection. International connection. Olúwa dìde kọ̀nẹ́ẹ̀tì mi. Máwo èèyàn ńláńlá, máwo èèyàn rere, máwo olóríire, àwọn aláṣeyọrí, àwọn tí ó fà mí dìde, ẹnì kejì mi, ẹni tí ó bá mi rìn, ìrìn àjò àyànmọ́, ìrìn àjò ogó, ẹ kọ̀nẹ́ẹ̀tì mi mọ́, ẹ kọ̀nẹ́ẹ̀tì ẹ̀mọ́ mi, ẹ fa olóore lé mi lọ́wọ́ kí n máa pàṣẹ fún un, ẹ fa aláàánú mi lé mi lọ́wọ́ kí n máa pàṣẹ fún un, ohun tí n bá ti fẹ́ kó máa ṣe fún mi. Olúwa fèèyàn ńláńlá, fi wọ́n yí mi ká, fèèyàn olóore, fi wọ́n yí mi ká. Má jẹ́ ń dá nìkan wà, má jẹ́ ń dá nìkan sayé. Mo nílò àwọn èèyàn gidi, àwọn ènìyàn àǹfààní, àwọn èèyàn ọlọ́lá. Ẹmú wọn yí mi ká, ẹmú wọn yí mi ká, ẹmú wọn yí mi ká. Ta ló lè pariwo pé olúwa gbọ̀n ìyànù lára mi? Gbogbo èèyàn let's go, sọ pé ní orúkọ Jésù. Ogun tó ń tẹ̀lé mi mo ṣe ń rìn padà. Ogun tó ń tẹ̀lé mi mo ṣe ń rìn padà lẹ́yìn mi. Sọ pé okùn tí ń bẹ lẹ́sẹ̀ mi méjèèjì bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ó yá já. Okùn tí ń bẹ lọ́wọ́ mi méjèèjì bí mo ṣe ń gbàdúrà lọ́wọ́ yìí, ó yá já. Kẹ́nìkan pariwo pé àránsí ayé tí ayé rán sí mi lára, ọ̀yà jẹ́lẹ́. Sọ pé àfiṣe àwọn ìkà tí ayé fi ṣe mí jáde lára mi. Sọ pé ogun tí mi ò mọ bó ṣe jẹ́ tó jà mí jáde. Ẹ pariwo pé olúwa látòní lọ, mi ò gbọ́dọ̀ jẹ́ second option. Ẹ fi mi ṣe first option. Na owó ẹ sókè. Sọ pé nínú eré èje mi láyé mi gbọ́dọ̀ ká àṣetì. Nínú ìrìn àjò mi láyé mi ò gbọ́dọ̀ ká ikú oró. Nínú ìgbésẹ̀ mi láyé mi ò gbọ́dọ̀ ká àgbákò. Ẹ pariwo sọ pé ní orúkọ Jésù. Àwọn ìyà tó jẹ wá nílé wa, dáwọ́ dúró lórí tèmi. Ẹ̀sìn tó ṣe lágbolé wa, èmi kọ̀ mi ò ṣe mọ́. Ìbànújẹ́ tó wọ ìdílé wa, ó ní wọnú ayé tèmi. Ìjì tó ń jànú lé mi lọ́wọ́lọ́wọ́, ó yá dáwọ́ dúró. Àránsí ojú àlá padà síbi tó ti wá. Àránsí ojú oorun padà síbi tó ti wá. Àtáàkì òkùnkùn tí ń bẹ nínú omi ara àtẹ̀jẹ́ mi jáde lára mi. Sọ pé ogun tó pariwo nínú etí mi bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ó yá fò jáde. Ogun tó pariwo nínú etí mi, mo ní kó fò jáde. Fún mi ní fáyà mẹ́ta ń tiẹ̀. Orúkọ yín àtẹ̀rí ní sókè ẹjọ́.
1: Orúkọ mi ni Àríkẹ́. Ní àná dayọ̀dá ti wá ń jáde kúrò nínú ilé, so wọ́n ti wá tilẹ̀kùn mọ́ wa lẹ́yìn. Èmi dẹ̀ fọṣọ nínú ilé, so ọmọ mi náà wà pẹ̀lú mi. Ọmọ mi kò sáré wá pè mí pé mọ̀ mi kọ́ máa ń sin. Mo ní wọ́ọ̀t ìgbà tí màá dẹnu kíchìn, gáàsì ti ó ti ń jó ní gbogbo inú kíchìn pátápátá.
2: Gáàsì ti ń gbiná.
1: Bẹ́ẹ̀ ni àwọn dẹ̀ ti tilẹ̀kùn mọ́ wa, kò síbi ta fẹ́ gbà jáde. Kíchìn yẹn náà la gbọ́dọ̀ gbà jáde. Èmi dẹ̀ ilé mi lágbára àti gbé anything. Kí mo wá fẹ́ ṣe? Mo sá ju ọmọ mi síta pé kó bóyá èmi kémi ṣá wà nu ilé náà fọ̀ náà. Mo ṣá lọ gbọ́n omi, mo ṣá ń da gbogbo omi sí pé kó ṣá lè kó lè kú. Ó ti gba gbogbo àdúgbò, tẹ́ gbogbo àwọn àdúgbò gan ti yọjú pé ẹ gbà wọ́n o.
2: Ó ń domi sí gáàsì.
1: Mọ́tò dẹ̀ ń bẹ níta gbogbo ẹ. Mo ní kí mo fẹ́ ṣe báyìí Ọlọ́run. Mo ṣá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bá mi ṣẹ́gun ẹ.
2: Iná yẹn padà kú.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Kò dẹ̀ jólé yín run.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹni bá sàmí, Olúwa paná àjèjì ilé ẹ. O mo ra anu si ni o. Oruko ti na ateri yin ma.
3: Oruko mi ni ani ikaye rofia. O sele pe ninu osu kesan odun to lo oko mi ku. Nigba to ko mi wa ku tan a sa wa nle opo. Ile opo ta wa wa wa di orujo kan. Mo wa sun. Bi bo se wu ko yen la toju orun. Mo sa yawo mi wa se e ba mi bomi fun o. Mo ni rara mo bomi fun mi. O wa di aro ojo keji. Mo wa ji. Mo joko ni waju ita. Dadi mo se wu iko anu. Iko ti mo wu bi mo se bere si po eje nu ti won ni won mo gbe mi lo hospital mo wa wo ke mo wo le mo ni olorun arugbo ojo sanu fun mi ma doju ti mi mo fara ni mi leyin ku oko mi nigba to wa ya asa try re a se titi ngba tara mi fe mo wiki mo wa ranti wi pe mo ni taye oya dide bodun le lo ba mi gbe ororo arugbo ojo wa o wa gbe ororo yen fun mi dadi olorun ya mi lenu ojo mi loju mo wa gbe ororo yen mo mu bi mo ti mo mu ororo eje yen stop ko wa mo o tun wa sele wi pe nigba ti mo tun wa pada wa ba yin ninu ile opona ni mo wa ti mo tun fi wa ba yin mo wa ba yin l'office mo ni daddy mo ni ara ni ota mi mo ni mi gbadun para mi o ya e sa gbe bible le mi lori en bere si pray fun mi mo wa dele ni ale didele tin dele kelembe ti tu bai eje to pota lati nu kelembe yen o so ya mi lenu gidi daddy bigba ti kan ba ni owo to ni eka gege bo se rinu
2: o da fi fo ni owo o ni ka
3: o ni ka bigba to ba ni eka
2: eka
3: bigba ti won ba gan ki se na ki na mo pe na
2: lo bo jade
3: ni mo po jade lenu ni ati igba na daddy fun iya lenu olorun mi ri mo
2: po je mo
3: mi po eje mo mo wa dupe fun olorun mo jade opo di ijeta ki olorun mo
2: ba ra mi o de leje mo
3: mi ri to jo be mo
2: mi ba ti pray fun yen e ko le sami ami meta ti to o ni po eje ku
0: Bazibi, mo gbe owo agbara li e o ni da ma yemo imo ta lori e da

0: bẹ́ẹ̀ lọ́wọ́ olúwa sọ fún mi clearly ó ní gbogbo àwọn tó ní travel lọ ẹfẹsẹ̀ rìn jáde síta mo pray bá ṣe ọlọ́run bá wà àtẹ̀yìn tó gbọ́ mi rédíò tẹ bá fẹ́ travel ẹnẹ̀rọ ẹjọ́ tán níwájú rédíò tàbí arúgbó ọjọ́ bẹ́ẹ̀ bá travel lọ́sẹ̀ yìí ó ní parẹ́ sọ́nà bó bá gun mọ́tò ó ní parẹ́ síbẹ̀ bó lè rí talẹ́lẹ́ ó ní sùnú àgbàrá ẹ̀jẹ̀ báyìí ló ní wá wí ìrìn àjò tó ní dé mọ́ ó ní bá wọn lọ ẹ mọ wo àmì jésù ẹni bá sàmì mọ́ fàmì jésù sí ẹ lórí sí àmì lélẹ́ mọ́ sàmì yẹsẹ́mi àti ẹ lórí in the mighty name of Jesus èmi a máa gbọ́wọ́ olúwa èmi a sì máa rí nǹkan ẹ máa lọ ẹ kú òbí ẹ sún jìnà sí rédíò anybody again tó bá ní gbèsè lọ́rùn àdàbí tó bá fi mí ṣeré lókù tó nírọ́ ni wòlíì yẹn ò rí nǹkan kan tó wá gbọ́ lóòótọ́ lọ jẹ gbèsè nàró gbèsè yẹn ọ̀nà àrà ọ̀nà ìyanu ní kíákíá kọ́mọ́kọ́mọ́ wéréwéré ọ̀yá kọ́lọ̀ ń bọ̀ ọ̀sán lójijì kọ́ lọ sọ gbèsè ẹ. láìrò tẹ́lẹ̀ kọ́ lọ sọ gbèsè ẹ. gbogbo bówó yẹn ṣe ṣe sí ọlọ́run arúgbó ọjọ́ kó bọ̀ káńsù ẹ.
1: ìlọrin o ẹ mọ̀ kú oríire kẹ olúwa sọ pé ẹ lọ wọ igi òfìfo ẹran omi ìlàjì sínú ẹ ní sannde ọ̀sẹ̀ yìí ní ìgbésẹ̀ yẹn máa wáyé igi òfìfo yẹn omi ìlàjì lẹ́rọ sí ẹ máa gbébọ̀ sí arúgbó ọjọ́ ní kílàńkó ní jẹjẹ street side of agaraji ló wà máa bọ̀ àárọ̀ sannde 8-12 now omi ìlàjì tẹ bá rọ wáyé èmi á wá kó perfume tí mo rí láti ẹ̀mí pé perfume ìrànlọ́wọ́ àtòkè wá kí n wá máa dá ẹ̀yìn ó ṣí omi ike òfo yẹn tẹ́ ẹ ti rán mi ìlàjì sí lábàá máa dá perfume yẹn sínú ẹ o ẹ wàá ṣèkì ẹ pẹpọ àwa white tó bá ti white ẹ lọ máa dà á sí omi ìwẹ́yìn 3 days péré ni kẹ́ ẹ fi wẹ̀ ẹ́ mo wí fún ọ lórúkọ olúwa àánú kan já wọlé ayé ẹ kó o má tọrọ ọmọ kò dẹ̀ mọ́ wojú ẹ dí bọ̀dẹ̀ kí wọn náà jẹ́ èèyàn káyé má máa sì rí ẹ ẹ wá wò ó bí ó ṣe lọ ni tẹ bá délé gé ẹ tún bù sí ẹnu ọ̀nà àbáwọ yàrá yín tàbí ti àbáwọlé yẹn náà ibi ọ̀hún gbé yẹn lànà ti ka ọmọ bẹ̀ ìyẹn kọjá eré báwọn tó bá dijọ wednesday on the 13th ìyẹn á lè sà ẹ kó pure water méjì wá wednesday ọ̀sẹ̀ tọ́jú afẹ́ wọ̀ ẹ́ ẹ kó pure water méjì wá lọ́ndì 13 láàárọ̀ ni so pure water méjì yẹn olúwa ní kí n fún ẹsẹ̀ gbogbo ènìyàn èmi mo fẹ́ fún ẹsẹ̀ yín fúnra mi ẹ mọ́ prepare ẹsẹ̀ yẹn kalẹ̀ nǹkan méjì lolúwa fi ní kí n fún ẹsẹ̀ yín number 1 ó ní kí n fún ẹsẹ̀ yín kẹ́ ẹ má bàa rà ní fẹsẹ̀ sí láyé number 2 ó ní kí n fún ẹsẹ̀ yín kẹ́ ẹ bàa lè débi ilẹ̀ má jẹ̀mú àní ilẹ̀ ogun ayé ẹnìyẹn ẹ lọ prepare máa kó pure water méjì bọ̀ wednesday láàárọ̀ on the 13 ni o ago mẹ́jọ àárọ̀ sí ago méjìlá add the gba testimony then add the anoint everybody tá a bá fún ẹsẹ̀ yẹn tán ẹyẹ ènìyàn wà ló ń lọ sí church arúgbó ọjọ́ tó wà ní jẹjẹ street níjọ́ san kílàńkó ló ti wọlé side of agaraji ló wà sáà mo béèrè arúgbó ọjọ́ ń bẹ gbogbo èèyàn on the 13th àárọ̀ wednesday ẹ máa bọ̀.

0: pé wọn kún wọn kún gbogbo ìlú.
1: Ẹsẹ̀kejì wọ́n sì kó àwọn obìnrin tí ń bẹ nínú rẹ̀ ní ìgbèkùn wọ́n sì pa ẹnìkíní wọn kò sì pa ẹnìkan ọmọdé tàbí àgbà ṣùgbọ́n wọ́n kó wọn lọ wọ́n sì bá ọ̀nà tiwọn lọ. Dávidì àti àwọn ọmọkùnrin rẹ̀ sì wọ ìlú sì wò ó àti kó àti obìnrin wọn àti ọmọkùnrin wọn àti ọmọbìnrin wọn ni a kó ní ìgbèkùn lọ. Praise the living Lord. Nígbà Dávidì èdè gbogbo nǹkan tí wọ́n ní ni ọ̀tá ti kó lọ lògún ti kó lọ. Bóyá irú ìṣẹ̀lẹ̀ yìí náà ló ṣẹlẹ̀ sí wọn tó ń la kọjá tí gbogbo ọ̀tá ti kó nǹkan rẹ lọ. Bóyá physical and spiritual. Ó lè jẹ́ lójú oorun. Wọ́n a máa gba nǹkan lọ lọ́wọ́ ènìyàn lójú oorun. Ó lè jẹ́ lójú ayé. Ó lè jẹ́ pé agbára ìrírí náà fi fẹ́ dànù. Tọ́wá jẹ́ ọmọ sunkún. Ààrẹ mi sí Ọlálẹ̀ yìí o pé kò mọ̀ sunkún mọ́. Ẹsẹ̀ kẹrin Dávidì àti àwọn ènìyàn rẹ̀ tí ó wà lọ́dọ̀ rẹ̀ sì gbé ohun wọn sókè. Wọ́n sì sunkún títí agbára kò sí fún wọn mọ́ láti sunkún. Ọ̀rí ìṣòro ìga ìṣòro ilé bíbẹ̀ ni pé wọ́n sunkún títí tí agbára ò sí fún wọn mọ́. Mo sọ fún ọ lẹ́ẹ̀kan pé ẹkún ọ̀tá ṣòro ìrònú òmógun kú o kéèyàn sunkún dò ní dọ̀la àìsàn ní mú wá àdúrà ní ọgbà kí mo ní o ṣe àdúrà bíbẹ̀ ni jẹ́ kó yé wa. Ó ní àdúrà ni ọ̀pá kristẹni láti bá ọlọ́run rìn. Ni mo fi kọ́ ni kan lẹ́ẹ̀kan pé èmi yóò gbàdúrà ṣé wọ yóò gbàdúrà. Àdúrà ló lè gbé ní lékè lọ́jọ́ ìṣòro ṣé wọ ló gbàdúrà bí ìṣòro bá dé àdúrà là á gba ikú kọ́. Bíbẹ̀ ni pé Dávidì àtàwọn èèyàn rẹ̀ kóra wọn jọ wọn bẹ̀rẹ̀ sí sunkún kò ságbára fún wọn mọ́ ọ̀rẹ́ ọkàn wọn ọ̀rẹ́ ara wọn. Ìrònú yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ pọ́n tẹ́sẹ̀ kanu sọ a sì kó àwọn aya Dávidì méjèèjì ní ìgbèkùn lọ. Ahinomoni ara Jesreeli àti Abigaili aya Nabali ara Kameli. Dávidì sì bànújẹ gidigidi torí pé àwọn ènìyàn ń sọ̀rọ̀ láti sọ ní òkúta nítorí tí inú gbogbo àwọn ènìyàn náà sì bàjẹ́ olúkúlùkù nítorí ọmọ rẹ̀ ọkùnrin àti nítorí ọmọ rẹ̀ obìnrin. Ṣùgbọ́n Dávidì mú ara rẹ̀ ní ọkàn lé nínú olúwa rẹ̀. Ẹ̀gbọ́n tí bèrè sọ ó ní Dávidì múra rẹ̀ lọ́kàn lé nínú olúwa rẹ̀. Ni mo fi ní kí ìwọ náà múra rẹ̀ lọ́kàn lé. Mo ní kó o múra rẹ̀ lọ́kàn lé ní Dávidì ti ṣe mọ́ ronú mọ́ mọ́ sunkún mọ́ mọ́ bànújẹ́ mọ́. Encourage yourself. God that I'm serving is a living God. Ọlọ́run tó lágbára ni. Ọlọ́run tó lè so gbogbo. Ọlọ́run tó lè ṣe kíni tó lè so gbogbo. Tó lè mú ẹ̀gàn rẹ kúrò. Tó lè mú ìbànújẹ́ rẹ kúrò. Bẹ́ẹ̀ni Dávidì wá ṣe nǹkan kan tó yẹ kí wọ́n náà ṣe. Wa Ọlọ́run kan, wa Ọlọ́run lọ. Ẹsẹ̀ kejì ni Dávidì sì wí fún Abitari Àlùfáà ọmọ Ahimeleki pé èmi bẹ̀ ọ́ mú efodù fún mi wá. Níyìí Abitari sì mú efodù náà wá fún Dávidì. Dávidì béèrè lọ́wọ́ Olúwa wípé kí èmi kí ó lépa ogun yìí èmi lè bá wọn. Ó sì dá lóhùn pé lépa nítorí pé ní bíbá ìwọ ò bá wọn àti ní gbígbà ìwọ yóò gbá padà orí nǹkan. Dávidì ọmọ sunkún o ó múra rẹ̀ lọ́kàn lé ni ó wá béèrè lọ́wọ́ wòlíì ṣé ń lépa lépa bíbá ọba ó sì gbá padà sọ pé gbogbo ohun tó sọnù lọ́wọ́ mi nínú ayé mi nínú iṣẹ́ mi Olúwa dá padà lálẹ́ yìí máa wí bẹ́ẹ̀ Olúwa dá padà ògo iṣẹ́ mi ògo ilé mi ògo ayé mi tí ọ̀tá ti gbà lọ Olúwa dá padà lórúkọ Jésù wàá gba ògo rẹ padà o mo lọ gba ògo ayé rẹ padà wàá gba ògo ọmọ rẹ padà. Bẹ́ẹ̀ni ọgbọ́n tí ẹsẹ̀ etí wí mò ń kànú ìwé 1 Samuel chapter 30 mo wà ní verse 80 báyìí. Ó Dávidì sì gba gbogbo nǹkan tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ táwọn ará Amẹ́ríkì gbà ó sì gbá padà. Dávidì sì gba àwọn ọmọbìnrin rẹ̀ méjèèjì kò sì sí nǹkan tí ó kù fún wọn kékeré tàbí ńlá ọmọkùnrin tàbí ọmọbìnrin tàbí ìkógun tàbí gbogbo nǹkan tí wọ́n ti kó. Dávidì sì gba gbogbo rẹ̀ padà. Ọgbọ́n tí bèrè sọ Dávidì ṣe kíni ó gba gbogbo rẹ̀ padà. Mo ní ìròyìn ayọ̀ fún alálẹ̀ yìí o àǹtí mi bọ̀dá mi sìstá mi gbogbo tí wọn náà sọnù tó ti bọ́ wọn náà lè gbá padà. ekun oran ironu o se ko soko dola ko mu ki nkan to sonu o pada oba awon oba ni ke wa ni ke kepe ko ma so fa awon eyan pe ko si ntadura o le se ko se ri loni be ko ni o ma ri lo olorun to da iko lo si o ni pada o lo ran mi si o baba to ngbo mi ninu ile anti oba to da iko lo si o ni pada yo da ti e na pada ogbon ti Isaiah 62 so won to ba le ka bibeli mo fe ko ka Isaiah 62 lale yi si omi ko fo mi yen we lale ati laaro la asaki ni mo pe Isaiah 62 nto ba nbe ni o ni tori sioni olohun ki yo da ke ni tori Jerusalem olohun ki yo simi iwo ni won ba wi pe olohun o ni wu o nira afi to ba gbe odide olohun o ni wu o nira afi to ba mu egan re ku olohun o ni wu o nira afi to ba da ikolo re pada oni titi ododo re yo fi jade bi fitina to njo beni Isaiah 62 mo ka fo mo fe ko kalale yi Isaiah 62 ola oni pe oni ikosile mo ola pe oni FC ba ati le re ni biula nitori pe inu olorun dun si o oni bi odo makorin se gbe hun dia ni iyawo ori be ni oluwa yo gbe oni iyawo itin so nbi ni pe awon kan kan wa to sonu awon anfani kan wa to bo lowo re oba to ran David lowo to gba gbogbo re pada yo ran wo na lowo alafia re o pada won ni ko se se abi si se se owo olorun lo wa mo ma so fa awon eyan pe ko si nto olorun le si aisan yen yo lo ni gbowo lowo re lo fe so de do arile lo fe so do ni yeye gbese yen ni o je ka awon eyan fe ba bo se mo won wu obi oni gbese won ro ko ti tan fun o ko tan fun o mo ra sa dua gbagbo ninu ipe to n ba o soro yi to ba gbagbo bibeli pe iwo ri ogo oluwa jajo kepe n to li ma gba eyan oba awon oba loruko re oni oruko mi leyin o fi mo mi o le mi ni mo nje Jehovah Jehovah Rava Jehovah oba to ni agbara lori ohun gbogbo Jehovah Jire Jehovah Nisi he will do all thing in your life ogbon ti Isaiah 43 so ni Isaiah 43 baba iwo la ran mi si o Isaiah 43 o n gbo mi eleyi ki soro esin bi ko si oro atun si ati oro igbala Isaiah 43 verse 18 oriko ma se ranti nkan ta ti jo mo gbo gbogbo ara to la koja ye oriko ma se ranti re mo Isaiah 43 verse 18 oni lo gbo won so tutu kan nisisi ni o wu jade oni wa ki yo mo bi ah olorun lo ni so fun obe yo so tutu olorun o lana ni agiju ohun o si mo mi jade ni asale ah o pada gbe laafin bi oba o pada joko ni yara ogo nibo lati yeye re ri nibo lati yeye re ri nibo lati le oja de emi mimo o amu opada lo lati lo pase le won lori mo ni nibo lati yeye re ri nibo lati le oja de emi mimo o ada opada lo ko lo pase le won lori ibi ati yeye re ri opada lo soro bi oba nbe ma ronu ma o ma so ko ma o mo ti pe o pay account number wa mo fe ko dasi program lale ko de pe mi pe daddy emi na ti dasi e mo ti dasi ise iranse yi ko si n to kere ko si n to paju o pay account number ni 70 78 35 72 70 70 48 35 72 o ti n se pe kise yi ma tesiwaju aye re ma tesiwaju ani adua gba lale yi o wa ni ipo ti oti olorun o la isoro ka to le koja won fi agbara yan oje o nka awon ile koko si o ti n bere o si rigba emi oluwa ni ka jo gbadura lale yi ma fi wakati kan le ba se n pari o ma pe mi wole a jo ma gbadura number mi na ni o na ni whatsapp number mi o 08033930889 brother 08033 0803930889. Number Baba Bobo Bayo Mongbe o 08033930889. Eje npe le ka si farabale 08033930889. Emi na ni ma gbe ni awo lesson ijiti nja o oda keje gbogbo nto sonu pata Olorun fofa yo oda pada lo gbari ayo re wa fofa yo
2: ah abara jesu ndabira o
3: mole ogun aye
4: Hey! Akoko to nu won fopin si isoro to nba ifira loke pe nibi ifade adura to ma nwaye ni gbogbo Sunday keta ninu osu eyi ta so po charity Sunday fifuni nile just the Light of Salvation Bible Church oku erin ilorin ti olujo re wa ninu osogo un labe se ranse baba woli ni prophet remi ajibode baba for fire akori ifade adura ni oluwa fi opin si iya mi put amen to my sovereign owo oluwa kokuru lati gba ni ohun bi baba woli ba tin fadura jagun segun ninu aye awon eniyan ni fifuni charity na o ma tele ibala iwosan itusile iselogo ati meriri ise iyanu oni gbeyin nibi kibi te ba gba wole si oko erin lorin eri daju pe ekan white house alubarika iyana iwaju white house alubarika ni ke to si waju ibi ona pari si left of salvation bible church olorun baba fofa yo